sore ẹni tó ń gbà mí lọ́wọ́ ìjì ìjì gbogbo bó ti wulẹ̀ kí jì ò le tó a ní alágbàwí kan tí ń dúó tí mọ̀ ń gbà ní lọ́wọ́ ìjì gbogbo gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run bó o ṣe yíká ọ̀tún yíká ó sì pé bàbá mo dúpẹ́ pé jì ò ní borí mi mo dúpẹ́ pé mo ní ọ gẹ́gẹ́ bí alágbẹ̀kẹ̀lé mo dúpẹ́ pé ìwọ ni bàbá mi mo dúpẹ́ pé ìwọ ni alátìlẹyìn mi títí láì ni màmá gbé ọ̀gá ọlọ́run wo báwọn ọmọ rẹ ṣe dọ̀bálẹ̀ lọ wo bí wọ́n ṣe ń kí ọpọ́ ṣe àwọn máa yìn ọ́ ni o títí ọjọ́ ayé wa láwọn máa gbé ọ̀gá ọlọ́run gba ọpẹ́ wa adúpẹ́ adúpẹ́ pé òkun ògo ni fún ọ jésù jésù olúwa wa òní ni ọjọ́ keje oṣù keje gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ rí 77 ẹ dìde ńlẹ̀ a tún wá ní ìpàdé 77 mo fẹ́ kẹ́ kí hallelujah ńlá méje ògo méje tó bá ṣe ṣe láàárọ̀ yìí testimony méje mo fẹ́ gbé lórí rédíò tó bá ṣe páàyè lè gbà mí bí ọba wa gbà mí tá a bá dé jesus city a gbé testimony méje méje bóyá 49 ẹnìkan ní màá ti tètè kò sí 49 méje 7x7 ẹ dìde gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run níbi tó ọba wà somebody stand up and shout 7 hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah

0: Kristi. Tumi ilẹ̀. Ẹ jọ́bù, ó lè mí kébù yìí o. Ó ní mọ̀ ń sọ fọ́mọdé àtàgbẹ̀ ẹgbẹ́ ilé yìí o. Mọ́mì, ṣe é rí mi.
1: Mi ò bá nìkankan, mi ò bá.
0: Èmi lè mi gbọ́ wọlé.
1: Ọ̀kan.
0: Má wà mí wá mọ́. Jésù lọ sọ fún mi pé ibi ni. Ilẹ̀ rẹ̀ ni bí. Ó ní nígbà tí ìwọ bá kú, èmi ó sì tún wà níbí.
1: Dádì,
2: láìsí kó tó di pé màmá ń sọ̀rọ̀ bọ̀. Olùfẹ́, wọn Jésù ti ń dúró dè ọ́. Bàbá mi ti fi kòkó sébẹ̀. Kìí ṣe wòlíì ló ń wá lọ. Gbogbo àwọn tí ń bẹ ń bẹ̀ tí wọ́n pé pitimu èèyàn ti dé Jesus ti. Èmi kọ́ wọn wá wà. Ó ti sọ pa témi ó kò. Jésù ló ni gbogbo ipa rẹ̀. Ó ló fi jẹ́ pé gba Jésù yìí. Odidi lecturer lọ sáà ń gbọ́hùn. Ojú ọ̀gbun lọ́gbọ́n ìròyìn sì ti ń sọ. Àìmọye àwọn tí wọ́n sì dá mọ̀. Tọ́ba tún ṣe pé ṣe ń gé ètò nìyẹn lójú ẹ jókòó nú àìsàn rẹ̀. Jókòó nú ebi tí mọ̀ pa ọ́. Jókòó kọ́ mọ́ sunkún. Bíbélì ní làálà àwọn aṣiwèrè. Ó da olúkúlùkù wọn láàmú. Ó nítorí pé wọn ò mọ bí ènìyàn ṣe máa ń jáde lọ sínú ìlú. Tọ́ba ti rẹ́ni tó dákẹ́ ìtí ń ṣe ó bá dákẹ́. Ipa tèmi ó ní ikọ̀ mi. Pèsè ó ní pèsè anointing oil méjì pèsè ẹlẹ̀ fún àwọn ènìyàn yìí. Now mo ti pèsè anointing oil méjì pèsè omi 7-7 ìyókù dọwọ́ wọn. Ti ẹni pé kó o débẹ̀ kan ọgbọ́n tí n bá ń wàásù. Gbogbo táwọn bàbá yẹn bá sọ àdúrà tí wọ́n bá gbà ọ́ tán kò nílò ọkàn ìpogun rẹ̀ wábì kan wọ́ sí ni. O ní 7-7 ọjọ́ tó lápẹ̀rẹ̀ ni. Nínú ìtàn ìjọ comfort life gbogbo 7-7 àti gbogbo 7-9 ìmọ̀-ẹ̀jẹ̀ ọjọ́ agbára ètò special ìmí tó ń wọlé báyìí. So lágbára ọlọ́run láti ìwé ròdù ni ẹ ti wọ mọ́tò tó ń lọ sí ìkiri ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ níyànà kò yí Jesus ti lẹ dé yẹn. And lágbára ẹni tó láyé àtọ̀run app méjì pẹ̀lú ẹyin méjì láàfin break lónìí. Ó sì di bí ọwọ́ 2-2-30 ká tó break. Ètí mo fẹ́ fi kún gbogbo lé ẹgbọ́ mi o. Tọ́ ọba ti ń gbé mọ́tò rẹ̀ bọ̀. Mọ́ gbé wá sí New Auditorium. Old Auditorium ní kí gbogbo mọ́tò ọ wà. Ìyẹn ọ̀yẹ̀ tá a máa ń lò tẹ́lẹ̀. Tẹ́ǹtì tá a ń lò tẹ́lẹ̀ kìí ṣe titun. Ọlọ́run yóò jẹ́ ọ̀dára fún wa. Ètò wá dáa jù ẹ̀yin wọlé ìsan rẹ̀ májẹ̀mú yín ná. Lónìí tọ́jẹ́ ọjọ́ àkànṣe. Ẹ̀mí Olúwa sọ fún mi pé àwọn ènìyàn 77 kí wọ́n rú ẹbọ 7,000. Àwọn èèyàn 77 lónìí. Ẹnikẹ́ni mo ti sọ rẹ̀ májẹ̀mú mi. Kò ṣe nǹkan kan. Ìwọ́ tó bá fẹ́ sọ rẹ̀ májẹ̀mú tó bá lè rúbọ 7,000. Ọmọ dagan. Today is 7. Ọjọ́ keje ni. And ètò wá dáa jù. Ó ní kó àwọn àyànfẹ́ mi jọjé wọn fi ẹbọ bá mi dá májẹ̀mú. Ìwọ́ tó bá fẹ́ sàn dá mẹ́wàá. Mo gbóhùn Olúwa. Ó ní agbára yóò rìn. Jẹ́ àfúwò rẹ̀ ṣiṣẹ́ Ọlọ́run. Jẹ́ àfi polówó. Nbọ̀ bá dé Jesus ti ó mọ̀ pé èmi gan gbọ́dọ̀ fẹ́lẹ́ ìdásí. Inú rẹ̀ ó sì dùn. Bẹ́ẹ̀ni Ọlọ́run ṣe pè fún mi. Ìní pè kọjá àti mo gbọ́ yẹn. Account number church ni 2017-4290-47. Comfort Life Mission International, First Bank. Bí ìyẹn ọ̀bá wá wọlé lo eléyìí. 1966-36-38-73 Comfort Life Mission International ni ẹni ó gbé jáde. Access Bank wà nìyẹn. Ẹnìkan ní tí n bá wá chọ́ọ̀chì ṣe máa rọ́kọ̀ ńbẹ. Òórọ̀ kọ́ ńbẹ bó sì rí tètè wọkọ̀. Ìpàdé ilé ìkú òní kéèyàn máa dúró de ẹnìkan. Níbi wẹ́mà ńbẹ yẹn. Ọkàn ṣe pọ́kọ̀ tí wá chip ni. Engineer jí ń gbọ́ wọ bàbá ìtàn inú mi sì dádùn.
3: Nípa ọ̀rọ̀ owó hospital yìí ní ọ̀sẹ̀ tí mo fẹ́ lọ sí hospital. Ẹni kí a sọ̀rọ̀ màárí ká ṣe ọrẹ màárówó lọ́sẹ̀ yìí.
0: Ẹni mo ní kẹ́ ẹ ṣe ọrẹ ẹ rówó ná.
3: Ṣé lórí rédíò láti gbọ́ Èkìtì láti gbọ́ Adó láti gbọ́. So níjọ́ yẹn mo ṣáà san ọrẹ 1,000 naira. To God be the glory. Ìgbà tí mo dé hospital, wọ́n ní kí n lọ ṣe test. Ibi test yẹn ni mo wà nígbà tí wọ́n ti send the bill $2.2 million. Sí mi pé òun á fi ṣe first operation.
0: Gbọ̀n yín lọ send the $2.2 million.
3: San gbogbo owó yẹn ló sọ jẹ́
1: ká. Gbogbo owó tá a fi ṣe test everything òun ló san gbogbo ẹ̀.
0: Wọ́n lé mi ní kí wọ́n rúgbó èmi ó rówó ná. Sọ́lọ́ wa ń jalè ni. Ṣé ẹ ti wà ń jẹun ni?
1: Kò jẹ́ wọ́n tún wá mo ti je to ya mi lenu won ni mo se dele won ni won ri awon ba
3: na ni mo se dele nigba ti a se kini eton mo sun ni ojo akoko mo wa ri owo kan o wa si o wa nyu awon parts lara mi o replace it kokon ba mi mo ni ko ma ti lo se owo aye but mo so pe to ba je owo olorun lo nse mo ni ko tesi waju for good 5 days ni owo yen fi wa nyu awon iya ara mi to replace it

0: ìgbà àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀
0: ṣé mi ò sọ fún ẹ.
1: Jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù live it 100 MTN.

0: ọlẹ ọlẹ ṣe gbagbọn ẹ tin rojo ni kirun a ni soje ka soju ti mi ẹ tin ti jọ le soje awa ti mu bi se lo fi mo wa lara afora pa mi din lo fi ro wa lorun oni ni 77 asepe ni
1: perfection 77 is a number
0: alasi je wa o pele
1: o ti wa laye ma
0: eh won ti bi ngba yen awa la produce
1: eh
0: awa la compose fun
1: composer pele
0: eko so ta pe
1: emi gaga ni mo njo oluwa sina ngba yen
0: eh
1: oni mo kọkọ fe ma je ma o ginu no eyan mo to tin je ti po
0: eluwa sikile nje bayi
1: oluwa peter
0: oluwa peter
1: o fe meketa abi
0: o fe meketa
1: to ba send eyo owo satanti mi wa ri nbe
0: e ka ra kiyan kiyi akwa yorun bodalaye oni ni ojo keje osu keje meje meje atewo iye akon baba ati fun omo aspo mi ma bi ba ko se pe
1: o si ni ye odun to ti logbe
0: lobo awo e lo ile egbe wa lo wa ni awa ma ngbo ni
1: okay te ma se noise pollution
0: eh be ni akiyan ka bo sori ti yin tu wa baba fendo ni emi ni kunle fani yi fan tv computer da wa mu omo e wa lo ni pe ko na ti wa mo to nse lojo isegun
1: ka ni wa se lo nfi nsere
0: e ma binu sa
1: e karo akojumo ododun bi se dada labayin atuko ojo segun tuni asegun otale ohun ota ode o
0: ami
1: peter ola supo captain peter oloruko tawa e
0: so awon were loloko ojo kan ti wa nle ba iwe iroyin the punctual lowo mi
1: koda iwe iroyin nigerian toni tribune ninu ona wa pelu temi laro yi
0: bako na ni the guide an wa lowo mi
1: vanguard re ti gbogbo e agadi gadi pelu awon akole lolokan ojokan
0: daily sun na wa nbe
1: daily trust re o gbogbo won ona ni ojo wa sita laro yi
0: oya o a ni gbere la re ko ka tun wa mo wo loju bi ko se ka wa ola bi efo ka fi tu ko wo
1: I love you, bitch. Wọ́n mọ̀ sọ wípé wọ́n ti mú àdínkù dé bá àwọn owó orí ohun tá a bá gbé wọlé import tariffs wọ́n sọ di ìdá 5% pàápàá fún ọkọ̀ àlòkù àwọn ọkọ̀ tuntun àwa tí a bá jẹ̀ǹsẹ́kù tá a fẹ́ rọkọ̀ tuntun wọ́n ní ìyẹn ìdá 10% ṣùgbọ́n tó kúnbọ̀ 5% òun ló bá dé adẹniyì òun náà ló sọ̀rọ̀ síta ojúwe kẹjọ adeniyi custom ni ojuwe tejo iwe iroyin vanguard taro yi ko ni ko si e to ba ti fe gbo ko wole nsin ko po ko ni won mo
0: olodun ti e se ba
1: se ta ba lori danisin moto wa mo dinwo
0: yo dinwo
1: kaluko wa mo lo bi moto meta merin e ma fi se bi convoy
0: o mo pepo ti po
1: e
0: po ti po order po tun mu nisin
1: no ati e wa le so ko lo mi to ba get okun
0: so e pade jamu mi lori e ti nse gudugudu ati oro e ti nho e kakiri papa julo nipa ile ise ijoba ke to je aye deru e ti won gbe kale yun fake agency ni won wa ni pe ile ise re won mo fe mo bi ti won dagba mo bayi ati pe won roti won na ni bigba ti aje ba roti ile eledumare wa ni pe igbese waye o bo se je pe awon olopa won lo re fi kele ofin gbe baba adeyemi e ti won ni pe on gangan lo kese bora ko wo si benu wi wa e to ku de ka to e to ni se pelu e se de nipa ile ise oba to je ofege bakan na ni awon eyan ni e ka ofin lorilede wa nigeria to fi merin ti oje are egbe awon agbejo lorilede yin ati awon agbejuru agba suro pe awon igbese ti ile ise olopa gbe yin o fe ku de ka to bi pe bo ni omo osise ti won si lo re mu baba baka na ni to je olusiro wa gba lorilede wa nigeria suro pe wo se ri ile ise obe to ri sin to ni o se pelu to ni se pelu ile okere ati awon igbese mi pfipc o ni ewo won o tewo gba owo kankan o be la won o si yondo owo kankan sibe baka na ni awon asofin na soro won ni pe won o foju rin julo ni ti won si suro pe wo se ri owo eto ni o se pelu bilionu kan naira o le ni 300 million naira to ja wuyewuye ti won ni won ya soto fun ile ise obo won ni pe lati odo alase ni o ke se lati le igbimo asofin ìròyìn bẹ ni ojú ìwé kejì ìwé ìròyìn punch tó jáde láàárọ yìí.
1: Ọ̀dà aláfikún ìròyìn eléyìí ti Faka jáde yìí bẹ́ẹ̀ bá láǹfààní sí Vangard lójú ìwé karùn-ún bẹ̀. Ń ṣe níléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Tọ̀yọ́ ni a káwọ́ sókè tí wọ́n ní ó kọjá agbára tiwa o. Wọ́n ní lórí ọ̀rọ̀ pé wọ́n lọ gbé bàbá Adéyẹmí tí wọ́n ní ọ̀gá àgbà fún iléeṣẹ́ kan tí wọ́n ní òsì. Ṣùgbọ́n nígbà tí wọ́n ní gbé nílùú ògbómọ̀ṣọ́ wọ́n ní ó kọjá agbára tàwọn judicial àwọn òde bẹ̀. Ṣùgbọ́n SCID ìyẹn lólùléṣẹ́ ọlọ́pàá Lábújá àwọn ni wọ́n lọ gbé wọn o. Wọ́n sọ̀rọ̀ lápá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn olùgbé agbègbè ọ̀hún sọ pé lóòótọ́ àti lódodo àwọn rí wọn o, wọ́n ti wá gbé bàbá. Ṣùgbọ́n o ẹni tí í ṣe amòfin àgbà yányán nílẹ̀ yìí àwọn náà sọ̀rọ̀ wọn ni iṣẹ́ rí àjọ PFIPC yìí wọn ò ní àsùnwọ̀n kankan pẹ̀lú CBN bí ti wò mọ́.
0: So mo gbẹ́jú gbére mo bọ́ sí ojú ìwé kẹsàn ìwé ìròyìn punch èyí tó jáde láàárọ̀ yìí lórí ohun tó ní wọ́n ṣe pẹ̀lú ọ̀rọ̀ elépo dé ni pàápàá jùlọ epo bẹntiró. Wọ́n ní ẹ̀wọ́ àwọn alágbàtà epo lórílẹ̀‐èdè wa Nàìjíríà àwọn náà mọ̀ sọ̀rọ̀ pé ó ṣeé ṣe gan kọjá pé jẹ́lá tí a mọ̀ ra epo bẹntiró ó lè jẹ́ ẹgbẹ̀rin náírà 800 naira. Ṣùgbọ́n o ìrìn táwọn fẹ́ ṣe náà ni pé kíjọba fún àwọn ní àṣẹ lọ́pọ̀lọpọ̀ àti ìwé àṣẹ láti máa gbé epo wọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n bẹ ní ojú ìwé kẹjọ ìwé ìròyìn punch bákan náà tí wọ́n bá dé ojú ìwé kẹta ìwé ìròyìn the guardian. Ìròyìn kan náà wà nbẹ ìjọba àpapọ̀ náà sọ̀rọ̀ pé ẹ̀wọ̀ àní pé owó bẹntiró ẹ gbọ́dọ̀ já wálẹ̀ ni nítorí pé ó gbọ́dọ̀ wà ní ìbámu pẹ̀lú ti ń ṣẹlẹ̀ ní ọjà àgbáyé. Bẹ́ẹ̀ náà ni wọ́n ní pé iléeṣẹ́ ibùfọ̀gbọ Dangote àti àwọn ẹlẹ́gbàtà epo míì náà wọ́n ti mú àdínkù bọ owó èyí tí àwọn tí wọ́n jẹ́ alágbàtà míì tí wọ́n ń gbé epo lọ́dọ̀ wọn. Wọ́n bẹ ní ojú ìwé kẹta ìwé ìròyìn the guardian.
1: Lónìí tí ò ní dọ̀la lójú ìwé kẹẹ̀ẹ́dógún ìwé ìròyìn Tribune ibẹ̀ ni ilé ẹjọ́ kò tẹ́milọ́rùn yóò ti mọ gbọ́ ẹjọ́ awuyewuye eléyìí tó ń túyọ lórí pé àní ẹgbẹ́ àkọọ́dù ADC àti àwọn ẹgbẹ́ mẹ́ta mìíràn ìlọ́jọ́ kọ wọn kúrò nínú ìwé jàre kájọ INEC kò yọ orúkọ wọn lẹ̀ ṣùgbọ́n wọn nílé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn lónìí gangan òun náà ni wọ́n mọ̀ gbọ́ ẹjọ́ ọ̀hún.
0: Ìwàásù lásán ọ̀run lè ọwọ́ líle la fi ń kápá ṣe bí àti pé ògùn kó lè làá ṣe àníṣe ògùn kódẹ o. Iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà fagbọ̀n mú já wọn ni pé ikọ̀ kò ní gbọmi kó gbẹ̀yìn kó tún gba sọsọ inú rẹ̀ wípé ṣe rí àwọn agbésùmọ̀mí tí wọ́n fi jihad bojú tí wọ́n pè ń jihadist láti ilẹ̀ òkèrè. Wọ́n ní pé àwọn ò fi iná mọ́ wọn bẹ́ẹ̀ ni àwọn ò sì jẹ́ kí ẹbí ọlá wọn kọ́ rẹ̀ dànù ní àwọn ẹnu àlàtẹnubodè lórílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn ò gbowúrò sí wọn lójú ni. Wọ́n bẹ ní ojú ìwé keje ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí.
1: Látàrí àwọn ẹ̀sùn kan àti ẹ̀sùn mìíràn lọ́kan òjọ̀ kan ti ń bẹ níwájú ìjọba ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni ẹ ti pa àṣẹ o fún àjọ kan tí wọ́n pè ní FCCPC. Wọ́n ní ẹwádìí ojú òpó ti X ẹwádìí mẹ́ta ilé ìtòní Facebook àti WhatsApp

0: ẹ̀tún wà dí àwọn ilé iṣẹ́ oní AI gbogbo látàrí àwọn ọ̀rọ̀ kan àti àwọn ẹ̀sùn kan eléyìí ti ń bẹ níwájú ìjọba àpapọ̀ ojúwé kẹta ìwé ìròyìn Nigeria Tribune tààrọ̀ yìí bẹ́ẹ̀ bá tún láǹfààní sí ojúwé kẹsàn-án ti Vanguard láàárọ̀ yìí àwọn ìròyìn ọ̀hún ó sodo sápá bẹ̀.
1: Ìkànnì 32 FM lẹ́ngbẹ́ 94.9 ní Akalẹ̀ka sí Laughter House Premier Hill ní Mọ́kọ́lọ́ Ìbàdàn. Ẹ máa lọ sí ìtàkùn ayélujára Facebook, ẹ máa lọ sí YouTube, ẹ máa lọ sí Instagram, ẹ ṣàwárí 32 FM 949 fẹ́yìn ẹ̀. Ẹ máa fi àwọn àwílé yín sọ̀rọ̀ síbẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ẹ jẹ́ ká tún pààyàn òde ká mú mi ojú ìwé keje ìwé ìròyìn The Punch ibẹ̀ náà ni mo wà. Lórí ìlà ìlọ rògbòdìyàn èyí ti ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè South Africa tí wọ́n fi ní pé kí àwọn àjòjì gbòdògbò kí wọ́n di gbádàgbọ̀n kí wọ́n kúrò ní orílẹ̀-èdè bàbá àwọn wípó tú àwọn gbé. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti sọ̀rọ̀ wọn ni pé tí ò bá ti rẹ̀ jà a kì í la o. Ṣe rí ìgbésẹ̀ bí àwọn ṣe ń kó àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà kúrò lórílẹ̀-èdè South Africa torí pé wọn ò fi ọ̀lú olóòdárin. Wọ́n ní pé àwọn tún ti fi kún ọwọ́ jà ìgbésẹ̀ ọ̀hún. Bó ṣe jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè tí wọ́n ń lọ bí 270 òun náà ni a tún ń retí báyìí tí wọ́n tún gúnlẹ̀ sórílẹ̀-èdè bàbá wa torí pé ọdọ̀ ní kọ ìwẹ̀ kó tún wá kọ àti ṣẹ́ rí báyìí.
0: Lórí ọ̀rọ̀ lílọ bíbọ̀ japa kúrò lórílẹ̀-èdè Nàìjíríà lọ sórílẹ̀-èdè Bòmíì bí o bá sì ṣe é gbé wọn ní ìlú Bòmíì ó ṣeéṣe kó máa san ni. O ní ọ̀rọ̀ kan tó bẹ̀rẹ̀ sí ní jẹ jáde láti ọ̀dọ̀ àwọn dókítà aláyẹ̀wò wọ́n sọ̀rọ̀ lójú ìwé kẹwàá àti Vanguard wọn ní ẹ wo ẹ lọ ṣàtúnṣe sáwọn ilé-ìwòsàn pàápàá jùlọ ẹ̀ka ètò ìlera bí bẹ́ẹ̀ kọ́ ani ẹ kàn pàdánù àwọn dókítà ni gbogbo wa láàbà kú japa yóò wà kú dr ifá dr seed àti àwọn small doctor àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: A sì máa bilẹ̀ léèrè ṣé mi tẹ́ pa tí a sì padà síbẹ̀ tẹ́ bá jáwé gbojo mọ́ jagba
0: ọlọ́gbọ̀n tí
1: bọ́ ṣe àtàrà rẹ̀ ò bá yá wọ́n lè jáwé fún ọ.
0: Iwọ sì àṣà fẹ́rẹ́ ìrọ́bà ìjẹsà ìsìn ṣé mi náà fọ́ mi ṣàyẹ̀wò dr ifá lẹ́ yóò wà máa kú bí irú àwọn bí n pé olúwa máa ṣe bí dókítà kan.
1: Dókítà rẹ̀ àwẹ́fẹ́ ẹnìkan pè mí pé lọ́jọ́ kan pé àjọ tó rẹ lọ́rùn nǹkan kan wú sí mi lọ́rùn pọ̀ kàn já fún bàbá mi ẹjẹ́ mọ̀tà ayé lọ́pọ̀.
0: O fẹ́ bí ìwúra rẹ̀ náà.
1: Àwọn ará ilé lágbára ó lè kó báyọ̀ ẹ̀ńtẹ̀ kan gbọ́ dókítà gbọ́ dókítà àti àṣọ dókítà.
0: Débi yóò gba àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wá ni o. Ànígbà tó sọ bá jókòó kó ń kóló màmá ọ̀gá. Ilé náà sì dàbí dókítà lóòótọ́.
1: Pẹ́pẹ́ ń tí àfọ̀rọ̀ lọ ń bọ ni kò bá ti mọ dáyàn lóhùn lẹ́kúlẹ̀.
2: Ṣùgbọ́n lọ́tà tó bá lọ jẹ́rù ẹ̀ la lọ lò. Ó náà lè jẹ́ Dr. Chinko.
0: Orí mi is more doctor.
2: Dr. Chinko
1: ni. Gbogbo nǹkan ti ní yéèyà yóò kẹ́ pé please if I want to treat headache.
0: No, ó ya fọ́tò kan tó náà wọ aṣọ àwọn dókítà tí wọ́n fi
1: tó kàn sí lọ́wọ́. Wọ́n kí wọ́n gbé òun.
0: Tí wọ́n bá gbé.
1: Ẹ tó bá wọ aṣọ yóò ní adúrú rẹ̀ tó kà.
0: Torí wọ́n ti ẹ̀ ká.
1: Àbí nítorí
0: ọlọ́run. Ó kàn ra
1: awọ kan fi iṣẹ́ jẹun ni.
0: Ẹni lásán ló ní ìlú.
1: Balẹ̀ jáde studio mi o.
0: Ó da
1: ẹni lọ́kà.
0: Ó yà máa
1: kàn bọ́ọ̀lù. Ojú ìwé kẹta ìwé ìròyìn The Guardian ibẹ̀ náà ni mo wà. Ọ̀rọ̀ sì ń jáde látẹnu nílùú tí ò ní jí ó tún. Iyùn Tinubu ni wọ́n ní pé àwọn ti sísọ lójú àwọn àtòkan àti ìgbésẹ̀ kan lẹ́yìn tó jẹ́ wípé wọ́n fi gbé ogun borí àwọn agbésùmọ̀mí àti ṣe ìmúlò. Lo ìmọ̀-ẹ̀rọ ayé òde òní àti ìgbésẹ̀ akọ́ṣẹ́mọṣẹ́ àwọn ọmọ ológun èyí tó bá gbà mú wọn bẹ ní ojú ìwé kẹta ìwé ìròyìn The Guardian tó jáde láàárọ̀ yìí.
0: Lórí ọ̀rọ̀ súnkẹrẹ fàkẹ́rẹ́ ọkọ̀ eléyìí tó ti di bárakú lẹ́kọ̀ọ́ àti ẹ̀rù pé 5-6 ni kú àti wọn ni lórí ọ̀rọ̀ súnkẹrẹ fàkẹ́rẹ́ ọkọ̀ ìyẹn ni my two lọ sí àpápá ṣó máa pàbẹ
1: yẹn. Mọ̀tò bọ́ nígbà kan kọ́lọ́ tó
0: báyìí. Ṣé bó ṣe kọ̀ndọ̀?
1: Kọ̀ndọ̀. Yes, ní church conductor ni mi ma ń conduct àwọn ìwé tí bàbá Fakunle fa tí ó máa ṣe. Àwọn lọ́gá akọrin, àwọn ni conductor tí wọ́n máa ṣe báyìí, máa conduct àwọn akọrin.
0: Ó jẹ́ jẹ́ sọ́wọ́ gbèsè àmọ́ fọ́ gba máìkì pẹ̀lẹ́. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá àjọ LASMA àti àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRSC àti àwọn elétò àbò yòókù wọ́n ní ẹ wo ó kọjá agbára wọn o lórí ọ̀rọ̀ súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ my two sí àpápá ojú ìwé keje ìwé ìròyìn Vanguard tààrọ̀ yìí.
1: Ẹ̀yin náà nu àjàlátà náà bí ẹ̀pá bá sọnù lébi ẹja lọ́rán ṣe pé kún o. Ṣe rí àṣòsì àti ìṣe èyí tí bá ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà já tó fi jẹ́ pé bíi 17 million ọmọ orílẹ̀-èdè ni wọ́n bá yàmúlẹ̀.

0: make una hear correct gist. Maggi chicken flavor promo. Don't land, though.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so. And if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
1: Me and Maggi,
0: so good together.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
3: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
4: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi. 32 FM ti wà òkè.
5: Bàbá fẹ́ lọ dé.
6: Ẹ káàbọ̀ padà láṣẹjú ọjọ́ ìjà ìkànnì 32 FM lẹ́ngbọ́ 94.9 ní àwà ní Laughter House lórí òkè tí ń tẹ Premier ní Mọ́kànlá Ìbàdàn lórí èyí tí à ń bá bọ̀ kí a tó bẹnu lémi nípa ọ̀rọ̀ elépo. Ẹgbẹ́ àwọn alágbàtì epo tí wọ́n dá dúró ní Independent Marketer wọ́n ń béèrè lọ́wọ́ ìjọba pé kí wọ́n túbọ̀ fún àwọn níwèé àṣẹ kí àwọn tún lè bá gbé epo wọlé kan láǹfààní àti máa gbé wọlé kí ẹ jẹ́ pé ìjọba ò fún wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ní kò tó pé kí wọ́n fún ọ̀pọ̀lọpọ̀ àwọn independent market àsìyẹn níwèé àṣẹ. Ẹ jí káwọ̀ tí wọ́n bá fún ọ̀gọ̀rọ̀ wọn níwèé àṣẹ báwo ni ti tàwọn ibùfọ́pọ̀ lábẹ́lẹ̀ sì fẹ́ jẹ́.
7: Ṣé rí ọ̀pá tọrọ dáná inú ní orílẹ̀-èdè à ń kọjú sí inú ilé à ń tọ̀ sí ilé a kọ̀ dí síta. Ṣé rí ìwé àfiṣẹ́ tó ń bèrè yẹn ìwọ̀nba owó tá a ní a fẹ́ máa fi tún ọrọ̀ ajé orílẹ̀-èdè lórílẹ̀-èdè tí wọ́n lẹ́bù fọ́pọ̀ ṣe ni. Alẹ́bù fọ́pọ̀ níbi alámọ̀kan tó fẹ́ dìde ohun tó yẹ kó ṣẹlẹ̀ ni pé kíjọba àpapọ̀ sọ pé ẹ̀mí ò fún ilẹ̀bù fọ́pọ̀ àwọn modular refineries yẹn la máa jẹ́ kí wọ́n dìde kí wọ́n máa ṣe kọ́mọ̀tàkọ̀mọ̀ pẹ̀lú Dangote kí ìfagagbága wà kó má yẹ pé ẹnìkan ni ó jẹ gàba pé Dangote nìkan ni ó jẹ gàba ṣùgbọ́n nítorí Dangote tó fẹ́ mú lórogún ná ṣe ń béèrè license ìwé ẹ̀tọ́ láti kó epo wọlé. Epo tá a dẹ̀ fẹ́ kó wọlé yẹn ọrọ̀ ajé orílẹ̀-èdè la fẹ́ máa tún ṣe kàkàkí owó ti Dangote ní ó ṣe ò ṣe ọmọ wa ni orílẹ̀-èdè wa ni ó wà ọmọ orílẹ̀-èdè wa ni orílẹ̀-èdè wa ló ní ilé epo yẹn torí pé ọmọ orílẹ̀-èdè wa ló kọ ṣùgbọ́n a fẹ́ máa fi owó lé ṣe ọmọkọmọ àlèlé òkè ìta nítumọ̀ ẹ̀ nítorí pé ìmọ̀ tara ẹnìkan ó ti jàrá bá wọn. Irú ẹ̀ náà ló jàrá bá wọn tí wọ́n fi ń sọ pé epo jáwálẹ̀ lókè ìta ẹ jẹ́ kó jáwálẹ̀ lẹ́nu ẹ̀rọ yín kí aráàlú kí wọ́n lè fẹ̀dọ̀ lórí òróòrò ẹni rárá ẹ wá ń bá ìjọba àpapọ̀ takọ̀ngbọ̀n ìjọba àpapọ̀ ló fún wọn láyè àwọn ló fún wọn lọ́tí mu tó jẹ́ kí wọ́n máa sòyìnbó.
8: Mọ́tò ni pa àmọ́ súnmọ́ àwọn aráalé torí mọ́tò náà wọ́n ní tokunbọ̀ báyìí wọ́n ti fi 5% sílẹ̀ pé tariff bẹ́ẹ̀ ni mọ́tò tuntun 10%. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ wa ṣé yóò wà dínwó ní báyìí àbí yóò wà bó ṣe wà ṣùgbọ́n ká mọ́ gbàgbé pé tá a bá ń lọ gbogbo àwọn òkè àdó wa yìí a rí àwọn ọkọ̀ tí wọ́n ti rà á lẹ̀ o tá wọ́n lọ wọ́n ló bá dé ìgbọ́n bá tún wá rà míì mọ́ ra wọn ṣé wọn ò ní mọ̀ sọ fún wa pé ìyẹn náà làwọn sì ń tà ìgbà wo ni gbogbo n tó ń ṣẹlẹ̀ yìí yóò ṣẹ̀ṣẹ̀ mọ reflect lọ́dọ̀ aráàlú.
7: Mo ka ìròyìn kan ní ìlú òyìnbó ní London ọjà kan wà tí wọ́n ń tà ní ilé ní mall kan níbẹ̀ ní ibi tí wọ́n ti ń pàtẹ ọjà nínú ṣọ́ọ̀bù kan tí wọ́n ti ń pàtẹ ọjà ọjà yẹn Nàìjíríà náà ti ń kó wá wọ́n ní mi ìrántí ru ọjà yẹn mọ́ ká sọ pé bàtà wọ́n kó wá láti Nàìjíríà tí wọ́n tà níbẹ̀ bàtà kan wà tó bá owó gegere wá tí wọ́n ti ń tà fáwọn èèyàn táwọn èèyàn ti ń rà ẹnì kan wá lóun wá débẹ̀ ó lóun tún wá bá irú bàtà yẹn kan náà tí wọ́n ta tí tó ti lówó gegere ní 10 naira ó wá bá kan wọ́n tà ní 6 naira irú kan náà dẹ̀ ni ó wá béèrè lọ́wọ́ àwọn tó ní ṣọ́ọ̀bù yẹn pé àkèlódé ṣé eléyìí tó jẹ́ 10 naira yìí
9: olowura ju 6 naira oni rara o Nigeria na ni mejeje ti wa ba kan na ni kilo deti owo won ya toto oni seri to je 10 naira yen nigbati owo won toja won la won ko ile isinu shop sugbon nigbati won oja ja wale la won ko la won ra oni 6 naira yi e to ba wu e ninu mejeje ni ko ra se omo Nigeria le se ru e iru awon te ba de oke e ma je npolowo ni awon agbegbe kan ni badon nisin

0: ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sì ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.
1: Are you ready?
2: Rakumi diru kale, egure turashe. Atari ajana kuta yonwa madele dayaka. Toro badi tika gbo safefe. Kama tarani, baba juba balo.
3: To FM 94.9.

Aha! Agogo balẹ̀ orokogo, sẹ̀kẹ̀rẹ̀ balẹ̀ ó mẹ̀ ṣekeṣeke, ọ̀pá òjé balẹ̀ ó mẹ̀ wóorowó. Ọjọ́ ní pẹ́ ìpàdé kìí jìnà. Àkókò tó láti gbọ́ gbàǹkan gbé ètò náà. Gbélégbọ́, lọ́kùnrin pẹ̀lú obìnrin, onílé ni ẹni àbí àjèjì. Ìwọ náà tẹ́tí léko, wá kọ́gbọ́n nínú ètò yìí. Kò síbi tí ọwọ́ já irin kò dé o. Dẹ́kọ̀ àwúsí, títí lọ dẹ́dùn màwúsẹ̀. Ọ̀kan ṣoṣo irin ló ń ṣe gbó. Gbélégbọ́, ọ̀kan ṣoṣo ẹfọ̀ ló ń ṣọ̀dàn. Gbélégbọ́, ọ̀kan ṣoṣo làjànà kú ètò yìí tó mi bó kìjikìji. Lóríṣiríṣi ni rírí ayé. Ẹni tó kàn ló mọ̀. Ẹ jẹ́ ká pàdé atọ́kùn ètò yìí ká gbọ́ tuntun tó tún mú wá fún wa. Gbogbo yín la kí ẹ lẹ́ o, ọmọ Oduduwa.

ẹyin alábìámọ gbogbo wọnyí tó ń gbọ́ mi ẹ máa bá mi sàmí ẹ aláwọn ọmọ wa wọnyí kí wọn ṣe múyàn gan láwùjọ ni àwọn ọmọ wa kí wọn ó dàgbà kí wọn ó dògbó àwọn ọmọ wa kí wọn ó lapa nínú ayé ẹ wá máa gbọ́ ẹyin alábìámọ gbogbo wọnyí dà ẹ tẹ́tí gbọ́ mi. Gbàgbé o kíṣu ó tó diyan a ní láti gúnṣù lódó ni ká gbàdo òjò kó tó di ẹ̀kọ́ a ní láti lọ papọ̀ náà a ń lọ kúnnákúnná kó tó di tí wọn ó pè lógè a gbọ́dọ̀ tó àwọn ọmọ wa sọ́nà tótọ́ tó yẹ a gbọ́dọ̀ fún àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ ilé àti tòde a gbọ́dọ̀ jẹ́ káwọn ọmọ wa ó kàwé abo ẹ̀kọ́ kì í jẹ́ kọ́mọ ó yàn kó yanjú o.

tó ń ta ọ̀nà tó fi ń gbọ́ bùkátà ọmọ tó gbé tó fi ń tọ́mọ àìmọye ẹni tó ní mọ́tò tó ta mọ́tò tó ń lo tó fi ń gbọ́ bùkátà ọmọ tó ní tó fi ń tọ́mọ kò tí ì pọ̀ jù àwọn ọmọ wa tá à ń náwó lé wọ̀nyí à ń dájọ́ lẹ̀ ni àwọn ọmọ náà ń bọ̀ wá sanjọ́ fún wa bó bá yá àkókò kan náà wà tó jẹ́ pé ọ̀kan nínú mọ́tò mi tó wu ìjù tí mo nífẹ̀ẹ́ sí jù ń gbà náà eléyìí tí wọ́n ń pè ní toyota venza múta mo fi gbọ́ bùkátà àwọn ọmọ ni ìdí ni wípé mo fẹ́ káwọn ọmọ ọ̀hún débi gíga inú ọdún kan ṣoṣo tí mo bá wòye owó tó ń wọlé fún mi n ó ní iye mílíọ̀nù báyìí ló wọlé fún mi lọ́dún yìí kẹ́ kí mo fi wá fi gbogbo ẹ̀ ṣe ẹ wò ó wọ́n wàá mú gègé ìkọ̀wé àti kọ̀wé wọ́n wàá máa sí i nígbẹ̀yìngbẹ́yín bùkátà àwọn ọmọ ló bá lọ

bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ mọ́ gbàgbé kì í jóni lọ́wọ́ kì í jóni lẹ́nu ó kẹlẹ̀ bí ìyẹn ò sí ẹ má fọkàwé yẹn ni o a sì wà nílé iṣẹ́ 32 FM 94.9 nìbàdàn gbélé gbọ́ lórúkọ ètò tẹ́ ń gbọ́ yìí pẹ̀lú Kọ́ládé Alábí ọmọ ọba lóde òṣogbo wọ́n fi kinní kan mi mò ń wò ó pásítọ̀ kan tó ní káwọn ọmọ ìjọ òun kí wọ́n mọ̀ bu ẹsẹ̀ òun jẹ́ kí wọ́n mọ̀ pinla àwọn ọmọ ìjọ ẹ̀ wọ́n tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ lóòótọ́ mo wá wò títí mo ní níbo láyé ń lọ mo ní sáwọn wọ̀nyí ká pé wọ́n ti fún wọn ní nǹkan jẹ ní àbí báwo èyí làwọn àgùntàn mi àwọn náà ń ṣe bí àgùntàn lóòótọ́ wọ́n tún fi kan mi ti pásítọ̀ kan tó ní kí gbogbo ọmọ ìjọ kí wọ́n máa bọ́ aṣọ wọn lẹ̀ tí gbogbo wọn dẹ̀ wà ní ìhòhò ọmọlúàbí ìyẹn náà tún ń gọ́ bẹ́ẹ̀yìn ò bá wa ya dìgbò lógí wọ́n ní ká ẹ máa wà ní ìhòhò ká ẹ bọ́ gbogbo aṣọ yín lẹ̀ àwọn ọmọ ọjọ́ tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ṣé àwọn wọ̀nyí ṣé èèyàn ni wọ́n ní àbágòtàn èyí làwọn àgòtàn mi àwọn àgòtàn pọ̀ nínú àwọn olùjọ́sìn lóòótọ́ o wọ́n ti sọ wọ́n dòpònú wọ́n ti sọ wọ́n dìdàkudà ẹ gbọ́ bí pásítọ̀ wọ́n ti ń pè wọ́n ni àwọn àgòtàn mi nìyí o

ọmọ kan wà nínú àwẹ̀ ọmọ ìgbẹ́ kílódé mo ní kí ló ń ṣe ó ní ọjọ́ keje nìyí tó ń ti wà nínú àwẹ̀ ǹjẹ́ kí ló fa tàwẹ̀ tó ń gbà yìí o ó ní òun ní ìjákulẹ̀ ọkọ ni èyí táwọn olóyìnbó ń pè ní disappointment pásítọ̀ àwọn ló wá ní kóun ó gbà wẹ̀ fódìdí ọjọ́ méje láì jẹ láì mu

ọmọ ìgbà àwẹ̀ tán síbẹ̀síbẹ̀ ogun tó ń jà kò ṣẹ́ bẹ́ẹ̀ ló ń lọ sí chọ́ọ̀chì lójoojúmọ́ ó gbàgbé iṣẹ́ kò ṣiṣẹ́ mọ́ ọjọ́ monday tuesday wednesday thursday títí de ọjọ́ sunday kò gbọ́dọ̀ mọ́ lọ sí church ó ń ṣe bẹ́ẹ̀ títí fún bí ọdún mẹ́ta ogun tó ń jà ò ṣẹ́ ló bá wá bá mi ní dádì ẹ gbà mí ló bá sọ ohun tó ń ṣe fún mi ó ní ó yẹ kóun ti lọ́kọ tóun ò lọ́kọ ó ní ìjákulẹ̀ ni mò ń bá pàdé sa ó ní bí mo bá ti pàdé èèyàn kan báyìí kò ní tó ọdún kan táwọn ó ti jà tí ó sọ pé òun ò ṣe mọ́

ko tun pe ko tun jina ni akimu baba yemi si sadeun ti gbeyawo won ma mu ojo ni won ba tun wa ba mi mo ni ki won o to mu ojo ki won lo fi to baba yawo letina ki won de tun ko awon eyan leyin lo bebe lemi na ba tele won lo o igba ta dodo baba yawo lemi na ba tun ba won bebe a sepe fun baba yawo titi pe awon mo yi ti mu ojo baba yawo ni to ba si yawo yen ohun oni debe lẹ́yìn oṣù mẹ́sàn-án ni tọkọ tìyàwó yẹmísí àti àgímù wọn bá dájọ́ ìgbéyàwó bàbá ìyàwó ò débẹ̀ lóòótọ́ gbogbo àwọn ẹ̀gbọ́n yẹmísí méjì tó kú obìnrin làwọn náà àwọn náà wá bí ìgbéyàwó yẹn lọ́jọ́ ìgbéyàwó mi ò fẹ́ dójú ti ọmọ náà èmi ló fi ṣe bàbá ọmọ náà kò níyà láyé mọ́ mo lọ síbi ìgbéyàwó yẹn o ó yẹ yẹmísí púpọ̀ púpọ̀

0: 22 FM 94.9. I'm sharing that book bag by
1: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
2: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
2: Me and Maggi,
1: so good together.
3: Àfojúsùn rẹ ni kó ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń bèrè ilé kan tàbí ilé àdépamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápánbárí bẹ̀ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá ti mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn ààyè sọ díẹ̀díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ̀kọ́ sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọyì ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkìtì ti Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́ tó tọ́.

ẹ̀yin olólùfẹ́ ètò yìí o gẹ́gẹ́ bí n tá n bá bọ̀ lẹ́ẹ̀kan ká tó lọ sẹ́ka àpolówó ọjà nígbẹ̀yìn gbẹ́yìn bàbá ayémisí ló tún ń pàpà wá ń bẹ ọmọ ẹ̀ àwa ń bá bàbá ayémisí bẹ yémisí ṣùgbọ́n nígbà tó yá yémisí pẹ̀bẹ bàbá ẹ̀ ó ní àmọ́ tóun bá tẹ̀lé ìpinnu òun ó ní bàbá mi ṣe mọ̀ wípé ẹ ti fẹ́ sìn mí lọ́nà àṣẹ yín ni mò ń tẹ̀lé láti ọjọ́ yìí tí gbogbo nǹkan ṣe dí pegépegé fún mi ṣùgbọ́n nígbà tí mo tẹ̀lé ìpinnu mi gbogbo nǹkan yí padà lọ́gán àwọn ẹ̀gbọ́n ayémisí méjì tó kù àwọn náà ò tí ì lọ́kọ̀ ni wọ́n bá kọjú sí bàbá wọn wọ́n ní bàbá wọn ló ṣe àwọn náà lọ́nà

Iwọ náà fẹ̀yí kọ́gbọ́n bí o ti ń gbọ́ mi. Ẹ̀sìn bàbá kò gbọ́ mọ́ là, ó de ní. Tọmọ bá ti dàgbà tó tójú bọ́, a ò gbọdọ̀ mu ní dandan la wípé ẹ̀sìn tá à ń ṣe ló gbọ́dọ̀ ṣe. A ní láti fún láàyè láti ṣe ndówu ni. Ọ̀pọ̀lọpọ̀ òbí ló jẹ́ pé ogun tó ń ja ọmọ wọn, ọwọ́ wọn ló ti ń wá, táwọn ò dẹ̀ ní mọ. Mo ti máa ń sọ fún yín tipẹ́ láti pé ìwọ ọmọ yìí nǹkan báyìí ló gbọ́dọ̀ ṣe ní tipátipá ní dandan òbí bẹ́ẹ̀. Ó fẹ́ kógun ja ọmọ ẹ̀ ni o. Bí máa pa ní àṣẹ fún ọmọ ẹ̀ wípé kò gbọdọ̀ fẹ́ ẹlẹ́sìn kan tàbí pé ẹlẹ́sìn kan ló gbọdọ̀ fẹ́. Ó lè ṣàkóbá fún ìgbésí ayé ọmọ ọ̀hún o. Tọmọ yín bá mú ọkọ wálé tàbí ìyàwó, tẹ́sìn tiẹ̀ kò bá papọ̀ mọ́ tiyín, ẹ má ṣe lọ́nà wípé kò gbọdọ̀ fẹ́. Ó lè jẹ́ pé ẹni tá a kọ mọ́ wípé yóò fẹ́ ni o. Ó lè jẹ́ ọkọ tí a kọ mọ́, ó dẹ̀ lè jẹ́ ìyàwó tí a kọ mọ́. Èmi mọ̀ wípé báwọn ọlọgbọ́n bá ń gbọ́ mi, wọ́n ń gbọ́ mi lógún lógún. Báwọn ọ̀jọ̀gbọ́n bá ń gbọ́ mi, wọ́n ń gbọ́ mi lọ́gbọ̀n lọ́gbọ̀n. Mi ò ní fẹ́ kẹ́nikẹ́ni ó sì mí gbọ́. Ẹ gbọ́ mi lágbọ̀ọ́yé, ẹ dẹ̀ gbọ́ mi ní àgbọ́yé. Èyí tí mò ń sọ yìí, ó ṣeé ṣe kó tako ìwòye tẹlòmíì, àmọ́ ìwòye tèmi ni mo fi sọ yẹn o. Bẹ́ẹ̀, ohun tó kọjú sẹ́nìkan, ó lè kọyìn sọ́mọ ẹlòmíì.

0: Gary Kivo 3-in-1. O mini kaloku kofi kun.
1: Kivo.
2: Gary Mix.
3: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
3: Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
4: Me and Maggi,
3: so good together.
5: Adédàda aláwọ̀ funfun. Ọmọ aráyé ṣàfikún ẹwà rẹ̀ sí dúdú. Bẹ́ẹ̀, àtọ̀run ló ti yànpín àjùmọ̀rìn pẹ̀láwọn ìgbìmọ̀ rẹ̀. Kìí fi ṣàkìí ṣeré, pẹ̀kìrì àtomi ọbẹ̀ tí kò ta ẹja ọ̀sán. Pánlá a máa mú ìrìn àjò rẹ̀ yá kíákíá. Ọba làmàlà láàrin àwọn oúnjẹ. Máa jẹ àmàlà kó o sì lókun tó jíire ẹ̀kú ojú lọ́nà.
6: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, máa ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹgbọ́n tó máa ń wí.
7: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán!
6: Ṣé mi ò sọ fún ẹ?
7: Jara ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto update. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
6: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
7: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
3: Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
4: Me and Maggi,
3: so good together.
8: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi 32 FM ti wà ókè.

ẹ̀tún gbọ́ yìí o. Ìyá kan ó ń yọ mí lẹ́nu nípa ọmọ ẹ̀. Mo bá ní kó mú ọmọ náà wá, wọ́n wá bá mi lọ́ṣọ́gbó. Bí wọ́n ti dé ló bá ní kí n dákùn. Ọmọ òun yìí ó ń làkọ́ bí òun. Ó ní àwọn gbọ́ pé à ń bá wọn wá ìyàwó, à ń bá wọn wá ọkọ. Ó ní kí n wò ó, ọmọ yìí ti tó lọ́kọ. Ó ní àmọ́ kò tiẹ̀ sẹ́ni tó pè pé ìgbà kí ló ń ta. Ó ní àwọn dẹ̀ ti gbàdúrà títí ní church. Ìgbà tóun ò mọ táwọn tún lè ṣe mọ́ làwọn ṣe wá bá mi láti fà wọ́n lé àwọn olóòótọ́ tó jẹ́ agbọmọlà lọ́wọ́. Ìgbà tó sọ ohun tí ó sọ tán, mo wá kọjú sí ìyá yìí àti ọmọ ẹ̀. Mo nílẹ̀ o ọmọ.

ọmọ náà dé fìlà kan pẹkutu báyìí kò fi nǹkan kan ṣétí ǹjẹ́ ọmọ ọdún mélòó ni ó ní òun ti tó ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n 27 years mo tún bí ọmọ yìí mo ní kí ló dé tó fi fi nǹkan kan ṣétí ọmọ yìí ní àwọn ò gbọ́dọ̀ fi nǹkan kan ṣétí ní ṣọ́ọ̀ṣì wọn ni ọmọ yìí ní òun ṣẹ̀ṣẹ̀ gba àwẹ̀ ọlọ́jọ́ 21 tán ni 21 days mo wá bèèrè ọmọ yìí mo ní ṣé ẹnikẹ́ni ò dẹnu kọ ọmọ yìí ni ó ní ẹ mo ní ó dáa a ó bá wa ọkọ ṣùgbọ́n kò pọn dandan kó jẹ́ lẹ́sìn ìgbàgbọ́ la ó bá wa o

fẹ́ tó yìí o. Gbogbo ntí mo sá fún ọmọ yìí wípé kó ṣe ó ṣe bẹ́ẹ̀ lóòótọ́ lẹ́yìn oṣù méjì ló bá pè mí wípé ọ̀nà ti ṣí o. Ó ń bá wọn ṣiṣẹ́ akọ̀wé ní ọ́fíìsì ibì kan. Ibẹ̀ ló ti wá pàdé ẹnìkan tó ní owó mọ́ òun o pé òun fẹ́. Mo ní ẹlẹ́sìn wo nìyẹn? Ó ní Muslim ni Mùsùlùmí ni. Báyìí ló ṣe mú onítọ̀hún.

àfuwọ́ náà kọ́gbọ́n nínú tó gbọ́ yìí ogun tó ń jẹ lòmíì ọwọ́ ẹ̀ náà ló ti ń wá tàbí kó jẹ́ pé ọwọ́ àwọn òbí ẹ̀ lógun tó ń jà ti ń wá báyé bá ń yí a gbọ́dọ̀ mọ báyé yí ni ẹni tí ò bá bá ayé yí ẹni bẹ́ẹ̀ ó lè báyé lọ kígbà ó gba onítọ̀hún dànù tó o bá kú ò lójú kan ibi táwọn èèyàn gidi wà tó jẹ́ ọmọ olówó báwo ló ṣe fẹ́ jẹ kàn wọ́n tó o bá ṣe wò tó o lè ṣoge tí ó gbé ẹ wà tó o níyọ báwo ló ṣe fẹ́ pàdé ẹni tí ó wù ẹ́ báwo ló ṣe fẹ́ pàdé ẹni tí ó fẹ́ ọ tó o bá pàtẹ ọjà ìfẹ́ báwo ló ṣe ní kùtà ẹ jẹ́ kójú yín ó là ẹ jẹ́ kí èyí ó

ẹkásán yìí ni àkójọpọ̀ ìròyìn àgbáyé lédè yorùbá nìkànnì 32fm 94.9 tá a kalẹ̀ sí laughter house orí òkè tẹ̀ǹtẹ̀ premier mọ́kọ́lá ìbàdàn peter ọ̀làṣọ́pọ̀ ló níròyìn. ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn tòní àdúrà ìrántí àkọ́kọ́ yóò wáyé fún olóògbé buhari lọ́jọ́ ajé. ẹ̀bùn ìfọpo dangote àwọn alágbàtà epo àti àwọn tọrọ epo bẹntiró kan gbọ̀ngbọ̀n ti gbà láti mú àdínkù débá iye owó epo bẹntiró. lábala ròyìn ilẹ̀ òkèrè àwọn abánikẹ́dùn òun náà ni a ti bẹ̀rẹ̀ sí ní pè wípé ni a ti ń pè fún ìpapòdà rẹ̀ orílẹ̀-èdè amẹ́ríkà látàrí bí orílẹ̀-èdè iran bí wọ́n ṣe ń ṣe ètò ìsìnkú fún adarí wọn tó dolóògbé. lágbóròyìn eré ìdárayá àwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta tó kórajọpọ̀ gbàlejò ìdíje ife ẹ̀yẹ àgbáyé fifa ọdún 2026 òun náà ni a ti fìdí rẹmi níbi ìdíje ọ̀hún. lágbo amúlùúdùn orin burna boy òun náà ni àkọsílẹ̀ àwòyọ tó ń gbọ́ lóṣooṣù ti ń lọ bíi 1,400,000 ní ẹgbẹ̀ta lójú òpó ti youtube ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. ètò àdúrà ìrántí òkú fún ọdún kan àkọ́kọ́ ìpapòdà ẹni tó gbà kan rí ìgbà rẹ̀ lórílẹ̀‐èdè yìí ìyẹn muhammadu buhari ni ó wáyé nílùú àbújá lọ́jọ́ ajé ọjọ́ kẹtàlá oṣù kejì ọdún tá a wà yìí. ìkéde ọ̀hún ni síta nínú àtẹ̀jáde kan tó wà lójú òpó x ti bashir ahmed tó ti gbà kan rí ìgbà amúgbálẹ́gbẹ̀ẹ́ sí ààrẹ muhammadu buhari lásìkò tó wà ní ìṣàkóso. nínú àtẹ̀jáde ọ̀hún ló ṣàpèjúwe ààrẹ àná náà gẹ́gẹ́ bí adarí tó fi gbogbo ẹ̀mí rẹ̀ sí orílẹ̀-èdè nàìjíríà nípa àfojúsùn ìwà ọmọlúàbí ìkóra ẹni níjànú àti jíjẹ́ akọni ọmọ orílẹ̀-èdè. ààrẹ ẹni tó gbà kan rí jẹ́ ààrẹ lórílẹ̀-èdè yìí ọ̀hún ìyẹn muhammadu buhari ló dágbére fáyé kó dìgbà òṣè ní ọjọ́ kẹtàlá oṣù keje ọdún 2025 nílé ìwòsàn kan tó wà nílùú london lẹ́ni ọdún 82 lẹ́yìn àìsàn.

lẹ́yìn ìdúró ṣinṣin ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà láti rí dájú pé ńṣe ni ó mú àdínkù débá owó epo bẹntiró ẹbù fọpo dangote àwọn elépo ìyẹn àwọn tó ní dẹ́pò tó fi mọ́ àwọn alágbàtà epo bẹntiró ni a ti gbà láti mú àdínkù débá iye owó epo bẹntiró jákèjádò gbogbo ẹ̀ka jẹ̀ka elépo gbà tí wọ́n bá wọn oníròyìn sọ̀rọ̀ ẹni tí í ṣe ọ̀gá àgbà àjọ ti NMDPRA Rabiu Umar ó ṣàpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí eléyìí táwọn ti kí káàbọ̀ láti gbé ìgbésẹ̀ tuntun àti èyí tó yẹ lé lórí bẹ́ẹ̀ ò bá gbàgbé ńṣe ni àwọn aláṣẹ ti kọ́kọ́ jọ́gbà wípé kí mú àdínkù débá owó epo bẹntiró ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà lẹ́yìn ìkìlọ̀ wọn fún àwọn ẹlẹ́bù fọpo àti àwọn alágbàtà epo bẹntiró láti rí dájú pé wọ́n gbé àwọn ìgbésẹ̀ àdínkù débá owó epo bẹntiró ní ìbámu pẹ̀lú iye tí wọ́n ń ta epo rọ̀bì báyìí lẹ́yìn tí ọ̀rọ̀ ogun tó wáyé tó ti dínkù

0: ọgọrọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ó ti ń ké gbàjarè látàrí bí nǹkan ṣe le koko nítorí ọ̀wọ́n gógó owó epo bẹntiró jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ìṣẹ̀lẹ̀ ń sọ̀rọ̀ wípé owó epo tó ń gbówó lórí ọ̀hún òun náà ni ó ń ṣe àkóbá fún àwọn nǹkan rírà lọ́jà kódà tó fi mọ́ ìgbòkè ìgbodò ọkọ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé ilẹ̀ yìí tí a bá akọ̀ròyìn wa sọ̀rọ̀ ní kàní 92FM 94.9 wọ́n jẹ́ òde mímọ̀ wípé àìta ọrọ̀ ajé àwọn kò sẹ́yìn bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ń jókòó sílé àyàfi tó bá di dandan láti jáde ni wọ́n tó ń bọ́ síta. Emmanuel Adébànjọ jábọ̀ ìpè ogunlọ́gọ̀ wọn náà ni wọ́n ké pe ìjọba àpapọ̀ Nàìjíríà láti má ṣe fàyè ni àwọn ọmọ orílẹ̀ kí wọ́n sì gbé àwọn ìgbésẹ̀ tó tọ́ àti èyí tó yẹ.
1: Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ń pa ọ̀rọ̀ epo yẹn ó ti àfẹ́tì ọjà wa owó táwa gan fi wọkọ̀ tiwọn ọ̀kadà wọn so owó tá a fi ra pẹtrol wọn àwọn tí wọ́n bá wa rajà don complain pé owó ọkọ̀ ṣùgbọ́n tá a kan bẹ jọba ni pé kí wọ́n bá wa nǹkan ṣe sí kára mọ́ bàa ní aráàlú pọ̀ jù torí tí gbogbo a depend lórí ẹ̀ ọ̀rọ̀ pẹtrol yẹn ni tí pẹtrol bá ti gbówó lórí báyìí gbogbo ọjà máa wọn yóò kan ẹntì tata yóò kan elépo yóò kan lásán yóò tó ló jẹ pé àròjọba wa torí tọlọ kí wọn sàánú wa kí wọn mọ jẹ kíkiní lọ sókè náà ó ti pọ jù lóòótọ́ làwọn pé wà láǹṣẹ lè ń lu kan bẹẹ kó mọ jẹ pé yóò affect wa Nàìjíríà ó ti pọ jù too much.
2: Àwọn nǹkan táwọn pariwo lé lórí fún àwọn adarí wa láti ẹjọ́ yìí yẹn pé ọ̀rọ̀ bí wọ́n ti ń ṣe epo wa refineries wa kálà wa la ń fọ epo yẹn sí ń bì sí ní ṣe pé wọ́n ṣe ń kó lọ síbi kan lọ́fọ̀ gbogbo ilé tó ń ṣẹlẹ̀ yìí ò ní máa ṣe. So mi ìdàrú kó yẹ kó ti affect wa tó bó ṣe affect wa tó yìí bí wọ́n ti wá ń jà nǹkan àwọn tó ń jà Israel Iran àti America tó ń wà ní ojú ogun bọ̀ kí ni wọ́n fẹ́ káwọn aráàlú wọn ṣe. Àṣà gbọ́ kàn bí kankan nípa fọ́jọ́ pé àwa tí nǹkan kan ò kàn lọ́wọ́ tí ó kàn lẹ́sẹ̀. Àwọn wa ń pariwo pé torí pé wọ́n jà ní Iran wọ́n jà ní.
3: Àdégé àwọn tó ń wá láti bóyá Nàìjíríà láti wá rajà ní báyìí wọn ni fẹ́ wá ẹlòmíì bóyá nǹkan kékèké ló máa rà ọmọ àwòpé owó mọ́tò ti pọ̀ jù kò ní fẹ́ wá ọ́ àfẹ́tì ọjà ó dẹ̀ àfẹ́tì gbogbo ènìyàn nípa transportation.
0: Ẹni tí ṣe mínísítà fọ́rọ̀ àkànṣe iṣẹ́ òde David Mai ló ti jẹ́ kó di mímọ̀ tako àwọn gbọ́ yìí sọ yìí ìròyìn kan wípé ojú ọ̀nà Coastal Road òun náà ni ó ṣokùnfà ẹ̀kún omi tó ń bá wọn fínra nípínlẹ̀ Èkó. Ìṣe ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ jáde tako àwọn gbọ́ yìí sọ yìí ìròyìn ọ̀hún nínú ìfọ̀rọ̀wúrọ̀ kan tó wáyé lónìí. Òun máa jẹ́ kó di mímọ̀ wípé ojú ọ̀nà Coastal Road yìí gangan òun náà ni ó mú àdínkù deba ẹkún omi eléyìí tí ìbá wáyé ju ọ̀rọ̀ gbọ́ yìí sọ yìí eléyìí tí àwọn èèyàn ń sọ jáde. Mínísítà ni tó ṣàlàyé pé òpópónà ọ̀hún òun náà ni wọ́n ṣe lọ́jọ̀ léyìí tó jẹ́ pé ẹkún omi kò lè bá fínra tàbí ìbàjẹ́ ní ọgbọ̀n ọdún sásìkò tá a wà yìí. Umai ẹni tó ṣàlàyé pé abala ti Akwa Ibom eléyìí tí ó jẹ́ abala kan nínú méjì ojú ọ̀nà mọ́rùsẹ̀ Èkó sí Kalaba òun náà ni wọ́n tún ti buwọ́lù tí ó sì fi kun wípé abala ojú ọ̀nà ti Sokoto lọ sí mọ́rùsẹ̀ Èkó òun ló ti dé ìpele ìdá 60 nínú ọgọ́rùn-ún tí ó fi parí. Ogunlọ́gọ̀ àwọn ìpèníjà tí ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà eléyìí tún padà dé láti orílẹ̀-èdè South Africa wá sí Nàìjíríà tí wọ́n lè mọ kojú òun náà ni àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní jíròrò lé lórí báyìí. Èyí ló wáyé pẹ̀lú bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ní omi iná ń kó àwọn látàrí àwọn ìpèníjà eléyìí tó ṣeé ṣe kó mọ kojú àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé láti South Africa. Nígbà tí wọ́n bá akọ̀ròyìn wa ní kàní 92FM 94.9 sọ̀rọ̀ Barakat Adiamo wọ́n ṣàlàyé pé ọ̀pọ̀ àwọn ọmọ ìlú Ìbàdàn ti ṣe lùlù ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni wọ́n dẹ̀bìrú ìjọba àpapọ̀ fún bí wọn kò ṣe mú kí àyíká ó rẹwà kí ètò ọrọ̀ ajé kó lọ bó ṣe tọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn eléyìí tó fà á tí ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà fi ń tẹkọ̀ létí lọ sílẹ̀ òkèrè. Alàgbàlà Wally Isaac ẹni tó jẹ́ òde mímọ́ pé àwọn tí wọ́n ń padà wálé tó jẹ́ ọmọ Nàìjíríà láti South Africa bí wọn kò bá rí ìtọ́jú àbí ìrànwọ́ tó péye láti tètè bẹ̀rẹ̀ ọrọ̀ ajé mìíràn lákọ̀tun ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà òun náà ló sì ń kojú àwọn ìpèníjà kan ààbò míì. Àwọn aṣàlàyé tí ó sì ń kìlọ̀ ìpè eléyìí lè fà á tí ogunlọ́gọ̀ wọn ò fi sọ ìrètí nù tàbí bẹ̀rẹ̀ sí ní ronú àbádì tó lè ṣe àkóbá fun awon omo Nigeria tu pada de lati South Africa bi won ko ba ri atileyin latodo awon omo lebi awon ara adugbo tabi awon alase toro kan gbogbon
4: ata wa le gan a ni ran lowo nipa awon ti awon omo South Africa to joba lo nko wa adupe olohun pe on ti gbegbe se ton lo help awon omo lomo ton je ko ku so hun yen but Nigeria o ni anywhere ton ko awon omo ilu won si as refugee a ni so it's very bad you see pe ki lo fe fi ran won lowo ele lo fe fun won to fe ka won but kan bi on ni refugee ni sin yi to ni sin ta wa pe ko ki ki se joba Nigeria ko lo ma ja fe to won lohun yen ni ele ise won ton ni abi o ki Nigeria lo ma ba won gba lohun yen ni Nigeria won ton wa mi gan han ba wa ja fe to wa to clear pe boya lo si lo ni lo ma ja fe to awon yen olohun gba lo ran mo ko ri nbe ni pe kon ko won jo as a refugee mo fe je ke mo pe opolopo nu won yen ton ko wa ta ronu pare iluju la po
5: ka ni Nigeria da so bi most of them o lo ni most of them o ni lo South Africa de lugidi te ke ma lo won to wa deport won ngba kan ti run fe lo kan ti be ti make kan ti ni property je family won a lo te fit ma lo won to wa down pass Nigeria

Ijọba apapọ orilẹ-ede Nigeria ti pàṣẹ fún àjọ tó ń dáàbò bo oníbàárà FCCPC láti ṣe ìwádìí ojú òpó X ìyẹn Twitter tẹ́lẹ̀ ojú òpó Meta àti àwọn ojú òpó ayélujára míì tó fi mọ́ àwọn generative AI àwọn iléeṣẹ́ gbogbo tó ní wọn látàrí ẹ̀sùn wípé ń ṣe ní ń tako ìròyìn àti àìfàyègba ìfigagbága lórílẹ̀-èdè Nàìjíríà. Àṣẹ ọ̀hún ló wáyé lẹ́yìn ìkọ̀wé ẹ̀sùn ránṣẹ́ sílé iṣẹ́ rẹ̀ látọwọ́ àjọ Nigerian Press Organization eléta ti rí àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn oníléeṣẹ́ ìwé ìròyìn ìyẹn Newspaper Proprietors Association of Nigeria. Bákan náà àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn akọ̀ròyìn NUJ Broadcasting Organization of Nigeria tó fi mọ Guild of Corporate Online Publishers ìyẹn àwọn tí wọ́n kọ ìròyìn sórí ayélujára. Ìjọba òun ni wa gbé àṣẹ kalẹ̀ nínú lẹ́tà kan tí wọ́n fi ṣọwọ́ eléyìí tí mínísítà fẹ́tọ̀ ìròyìn àti ìtanijí Muhammed Idris Buwọ́lù tó sì rọ àjọ náà láti ṣe àyẹ̀wò àwọn ẹ̀sùn gbogbo táwọn oníròyìn tí wọ́n kọ tako àwọn iléeṣẹ́ ọ̀hún. Ẹ̀sùn ọ̀hún fẹ̀sùn kan Meta, Alphabet, ojú òpó X àti àwọn ojú òpó AI kan eléyìí tó jẹ́ òde mímọ̀ pé ń ṣe ni ń ṣe àkóbá tí wọ́n ti kò sì fààyè gba ìfigagbága tí wọ́n ń ṣe àkóbá fún àwọn iléeṣẹ́ ìròyìn nílẹ̀ yìí àti ẹ̀tọ́ àwọn èèyàn eléyìí tó ń fi nǹkan sórí ayélujára. Bẹ́ẹ̀ ò bá gbàgbé àjọ

èyí ni àsọtẹ́lẹ̀ àti àdéhùn tó wà fún ètò sáré budan ẹni ìdáhùn sí ìbéèrè kan kò gbọdọ̀ ju ọgbọ̀n ìṣẹ́jú àyà lọ èjì àwọn ìdáhùn sí ìbéèrè tí ó pakasọ yóò wáyé tí ó bá kù díẹ̀ kí ètò náà kẹnubodò ẹ̀ta ẹni yòówù tí ó bá ti gba ìdáhùn sí ìbéèrè yóò gba ẹ̀bùn káàdì ìbánisọ̀rọ̀ èyíùn richard card 500 naira 500 naira ẹ̀rin a kò fẹ́ kí olùdásí fi ìbéèrè dáhùn ìbéèrè àrùn ní kété tí atọ́kùn bá ti parí ìbéèrè tí onídáhùn sì ti wọlé sórí afẹ́fẹ́ ni àsìkò rẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀fà onídáhùn tí wọ́n bá ti rọ̀ lọ́wọ́ ti sọ àǹfààní ẹ̀bùn rẹ̀ nù èje onídáhùn kankan kò ní àǹfààní ìpínlẹ̀ méjì tọ̀.

0: ẹ ṣe àwọn ọmọ tí mo ṣe ni ẹ
1: ṣe èyàn wà jẹ ìgbónogún báyìí kò tún wá ní ojú ni ó ní jẹyàn bá ti ní complete
0: complete agbada
1: no complete irun
0: àwọn èrò tí mara bí jókòó wájú ọkọ yóò tún mọ padà
1: ni àwa ni ó wọn
0: ẹ máa gbọ ọrẹ aidego yàwá
1: askas ni
0: yàwá
1: asiti ni
0: ẹ káàsán àyè èèyàn wa jákèjádò àgbà láyé yíkayíka gbogbo bíi tẹ ẹ bá ti ń gbọ ìkànnì adẹrin pòṣónú lọsàn tòní 32 FM 94.9 ìròyìn kàyéfì náà látúgbẹdẹ lọsàn tòní ara ara lọ bá dé ẹun kàròyìn fún yín ṣùgbọn pistol
1: how are you
0: treat me with respect ìyàwó mi ṣe rán báyìí dádì wa ni
1: oh dádì wa
0: ìyàwó mi ni 600,000 lọ́wọ́ ọmọ wa sì nílò ìlera 24,000 ní pàjáwìrì
1: ó sì ní 600,000
0: ìyàwó mi kọ̀ láti san 24,000 fún ìtọ́jú ọmọ wa
1: ẹ sì jọ lọmọ ni kì í ṣe pé wọn adopt
0: respond as a man tí wọn fi rẹ lọ kí ni respond ìwọ̀n sábẹ́ òní
1: ọ̀rọ̀ ńlá ni
0: ọ̀rọ̀ ńlá ni
1: 601 ọmọ wa need 24,000
0: yes káwa lẹ́yìn
1: ni alẹni tí ìgbọ̀n yọ
0: kí káwa lẹ́yìn ni bàbá ìyàwó èmi wá fẹjọ́ sun ẹ̀yìn pé ọmọ yín kọ̀ láti jọ 24,000 fún ìtọ́jú ọmọ wa
1: ṣáwọn náà kọ ọmọ wọn ṣáwọn gangan kọ ọmọ wọn
0: kọ bí báwo
1: ṣé wọn kọ ọmọ wọn ṣé bí kò yọwọ yẹn ni kò san
0: kò san
1: ẹ wà bí baba gan fúnra wọn báwọn náà ṣe ń ṣe lọ́dọ̀ tí wọn nìyẹn ẹ kọ̀kọ́ wo family tí wọn gangan náà ẹ tó wù pé
0: tí ìbá ṣe àwọn tán ti ṣe ṣọ́ọ̀bù tá ti máa ra gbogbo nǹkan kúrò àti pé kántó tì náà wọn ń wo bẹ̀ kí n rí common sense lórí iṣẹ́ fún wọn rí kí ni ìbá jẹ́
1: ani baba gan ẹ lọ fẹ jọ sun gan
0: ok
1: ba
0: ok
1: ani baba gan
0: dadi ọmọ gangan
1: ni family ti wọn gangan
0: ìtumọ̀ ni pé irú igi ni èso rẹ irú igi ni èso rẹ irú rò ní ìborun ẹ̀yẹ wá dáhùn gẹ́gẹ́ bí ẹni tí wọ́n fọ̀rọ̀ yìí lọ.
1: Wọ́n bá fi irú ọ̀rọ̀ bá ń lọ èmi
0: microphone náà máa bá sọ̀rọ̀ arúgbó ẹ̀ṣẹ̀ dédìí iṣẹ́ ni
1: ilédi tó kà torí jọ tó bá jọra ọkọ gan ni nkan ṣe báyìí
0: aláìwé kúgbénu
1: ó túmọ̀ sí pé sàárà
0: ni èèyàn kúgbénu olóore lọ wàtà olóore lọ wàtà tó ọlọ́run lánàá
1: tí a mọ sàún sọmọ ẹni ni
0: kò fóbìnrin lówó tán nìsín atúnrẹ létí yìí tó yá ìwọ ló fóbùn
1: obìnrin tó wà ní bàbá ọmọ tiẹ̀ tó lè yarí pé no ọmọ pọ́ńtà ṣùgbọ́n ìyá ọmọ ó máa ń fẹ́
0: ẹ tí ó ya obìnrin àti owó kò sẹ́ni tí ó fẹ́ràn owó àmọ́ ẹ tí ó ya obìnrin àti owó ó múra o.
1: ìkè
0: sọ̀rọ̀ tí ìyẹ̀mọ̀ sọ tàbí láwọn ìyá wa tó máa ní bá a ṣe ń lọ ikú bẹ́ẹ̀ wájú o bọ̀ owó owó rè nítòsí ẹ o ṣe ṣàlè garanti safety wa sá wọ́n ti sọ fún ẹ pé kú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n a lò wó
1: wọ lọ mówó àtisọ́ bá a náà létà
0: tó kàyéfì rè àwa ni wọ́n pè ní ẹ̀dà ẹ̀dà mi bọ́lá lamid 24,000 to 600,000
1: mo ń wọlé sí òye gan kí wọ́n bá 100 gan yọ ọmọ ìyá rere yóò gbọ́n yọ ni straight
0: yá kò lórí ọ̀rọ̀ mo kàn yá àwọn èèyàn tí ìnà yára wa ní brain.
1: ó dáa ẹ káàsán ṣe dáadáa làbá yín àtúkàbọ̀ sórí ìròyìn kàyéfì lọ́sàn-án yìí peter
0: madame rèé
1: ọ̀làṣùpọ̀ captain peter
0: àwọn rèé o
1: sọ́kọ̀ wọn arọ́rọ̀ wí àbí òrí wíwá
0: ọmọ èmi ò ṣe mọ́ ni o ọlọ́run bá gbọ́ èyí tó wá kálukú kó wí èmi abimbalára mi ṣe mọ́ mo yá fìyẹ torí tọ́wọ́ pé ò ló fọ́ sick ó ti lọ́nu
1: ojú wọn náà
0: lè díẹ̀ èèyàn máa ń ṣọkọ ọ̀rá tí yóò tún tànà tọ́kẹ́ mẹkáníìkì wọn lè fọṣẹ́ fọ kí wọn fi ra
1: ojú wọn náà lè díẹ̀ wo ojú ni
0: tó bá ya wọn ni jẹ̀nsí ládùúrú yá ẹ̀
1: wọ́n kàn dàgbà ni wọ́n dàgbà tó bá náà
0: ó eléjì gbó o
1: wọ́n lè ju bí
0: eléyìí ju wa lọ o
1: 50 ni wọ́n
0: sọmọ ike ọjà ẹ̀sí wa nu
1: bóyá late 40 or 50
0: eléyìí kọjá 40
1: o ìpín rọ̀bọ̀ ló ṣe ń rò bẹ́ẹ̀
0: ìrọ̀ kálẹ̀ tó jàn ní nísìnyí a sọ pé yàlójú ogbó lọ́sì jáká ròyìn
1: ok nso.
0: ó akọrin láti bẹ̀rẹ̀ àwọn ròyìn díẹ̀ lẹ ti gbọ́ nípa oní 24,000 ṣùgbọ́n eléyìí tún jẹ́ ìkàyà fún yẹn o ní ìpínlẹ̀ ọ̀yọ́ lórí èdè nàìjíríà lèròyìn ti ń wáyé honestly speaking wọ́n ní ará ọ̀run ọ̀lẹ̀ wọn o látàrí ìkọlù tó wáyé lásìkò tí wọ́n sọ dúró egungun ìbàdàn
1: alorun kenkin
0: eh bo won ni won won wa ni custody bayi
1: but eni ke ra fe fe mu
0: a fe fe ko legun se won bo costume won ni abi won o jo wa nu kini baun
1: ma analyze e jina ele je olopa owo won ti te arabirin kan o ele to gbiyanju lati seku pa house help won iyen ni umaya oni ati etun re
0: e jori video yen omo obirin buruju wa lo o akama tara tori pe won lokun to wa ni o ronu won fe lapara jokunrin lo o ma wa video yen para o kunle omo yen o kunle le lori ni
1: omo odo won kini iba sele kini iba ti
0: to ni ori ede Nigeria le yi na ti waye woni won ti ran okunrin eni odun merin o le ni adota kan lo si ewon latari wi pe omo iyawo re woni tun sere kolabo pelu e koda oloja paloki gan
1: ti lo ba pare oda iroyin eleyi ona ni so pe ile ejo kan nipinle delta ni amo ti ni ki baba agbalagba kan eni odun merin le ni adota ke lo mo gba tegun lo gbe won ah ona lo mu yi te dota won to di pe ke samu gangan lo bi
0: won fami si lani o ni di drip
1: oda ona lo tun wa mu mere ipinle ogun ni bi ti so pe e ba mo ti e mo wa ko
0: be e wa ko e ba mo ti bitu bitu bakilo
1: o kemi ewule mo keke already
0: foju otun e se pesi
1: pelu ogun olohun ko le kan lenu
0: se foju otun e se pesi
1: brain mi lu mo ni ti ma tun mo ta gaya
0: ti la ko si wa la ta eyi ta mo Nigeria
1: o le balenu mi
0: lati gba o ti ye mi o ti ye mi
1: iwo ni ka tun mo ba wi mo ti bo lo gbadura lori oke
0: ni gba imo niyan o lati ko mi yo
1: dupe oluwo se won ni pin le ogun nje je mo wi pe eyan to to ogojo o le eyo kan ni ani ati dagbere faye podigba o se ninu akosile ijambo oko oju popo ele to je oko o le ni irinwo o di 415 una ni ani ijambo oko to waye nu akole hun iyan 161 ti ba lo
0: mori eh one o tun ni reduction lo je ko di 161 yen
1: o tun
0: de adeku ti de ba site ti pe logun o di 161 mori kan won ni laarin wakati 24 o tun mo se pe laarin jo kan iyan 36 kunu road accident in Nigeria awon titi wa se da tonu
1: awon titi ati eyen elere asa pajude o ti e ta won mo
0: bandit to buruju di titi Nigeria
1: atawon
0: mo ori akọ o mo gbe mi esa ni o titi Nigeria bandit ni e ba won kan si mo ko yan lo bere ransom titi Nigeria ibere ransom olore lonu
1: titi o da awon mi no tun mo ti yo tan
0: abi
1: mu won o ti e to awon mo te ba se ra awon oko agaran to gele rai mo fi sare rile ni
0: to ba ti ri moto ti logo kini to wa lare bayi tete ho ma duro de bensi tori in la mo ra ko wa si mo goro wa
1: kan bayi ti number bayi o lo mo sa ba ko ba ti
0: ti ma ti pon ton bayi ton wa lo de gbe
1: den to ba ti ndi bi owo oro le ta go mefa meje lo
0: iye si da
1: o la won adugbo kan to je pe to ba nlo be o kokko mo gbadura oluwa ni oluja
0: akutan mi de fun ola go ko le toju emi e ko le gunjun ta fo kan si lo to ba ti ndi bi a 6:30 to 8:30 emi se longba yen ni awon street yen to ba di 9:10 abo so pe on ji lo bi se 5 o'clock ta ma mi se nbo lati ori order igbeyawo ala rere ni o di lorun
1: lohun mo
0: sanu wa gbe mi esa ni o to akori tun re ninu royin ah bo le se mo kira yin na eyin ni beje beje
1: ewo ni jaba
0: ah o ma din down ah se ko si you need to convert the yin.
1: Eh, Jomora.
0: Seven. Is it ever?
1: Oluwa sinan.
0: Eh, Andy Kimbe, lo wa Ali. Eh.
1: Eyin te ba dara ninu ejo.
0: Ara bo le yin se.
1: Ko le ye ka le mo ye eyan ta mo.
0: O si pe mi o, won ni awon ni the MC o, P2 bo ni.
1: O busy.
0: Ah, o busy. O ti se sa la ta.
1: Ta mo te
0: wa di kan. Ile se olopa ipinle otun ti ni. Eyin olojo bi eni. Kesi awon bali ayori aloloro o ni eyin olojo bi eni ti awon bayi teyin wallahi be de yi ta mo se lololo emi o buyin o mo kini o
1: o ku mo po na be lo gba
0: ona bo mo gba o se mo pe o se mo le won to ba to o mo le won so pa na be ma gba
1: no ah se kini kini be nu ah ti bi ibi o sa mo gba ona kan ona kan
0: ona wo ona kan
1: emi si
0: le jewo bu kada so ru o olopa sa ti so pe ke so se leni o e ba fe sojo bi yin e so se o
1: emi agent to ba le jo gene
0: won si pe mo lawon need mc o honestly speaking
1: ah o si ma good
0: ise lu oje
1: ah bossi igba to lu bi pe o sin leni ti ta ba
0: o le che sporty
1: no worry melo melo
0: o le che sporty
1: ba won country meta na ti na ti ja won si awon mexico us ati canada
0: kini kini scoreline mexico
1: to fi ja so ri pe mo kan no news la re
0: bring it back to memory
1: no for need again je mo
0: kini america gba ta lona
1: ah ah mo kan na
0: o
1: le ha yen sori na o
0: ye ye so di for mi ko lo chelsea
1: o na je ki mo lo si ipinle ti plateau ki olohun o saanu lapa be won je eyan mefa mi na tun ti dagbere faye podi gba o se eyan meta na won ti ti para se se yen na nigba ta won agbeban je tun lo dode won labule kan be
0: Hello, my summy.
1: At the fall on show.
0: At the fall on show. Lawa la roca captain be to a band to garden. I wash.
1: Are you okay?
0: Elegue music, hello, my summy.
1: Ah,
0: what did the fall on show? Lawa la roca captain be to. Oh, no, be sire, a band to garden. Wani
1: omo
0: yan state ka beta abia lati wa adama wa yola oko yibo ki yo benu emulele river lo taposi fletu john
1: odi lomo
0: dada wani ni pile ba uchi owo ti ti awon afurasi meji kan lori digun jale woni e to fole where is tira dan to rob
1: Oda eje ke mi na lo si bi nipile Cross River ngba to ti gba ile Ibo lohun. Oda ipile ti Cross River nbe ni oko marun

0: ìdíje ìfẹ̀yẹ àgbáyé tọdún ní ti ń débi ológun tí sáà pẹ̀lú tó wáyé lánàá nígbà tí ẹkọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀ spain ti ń ṣílẹ̀kùn rọrùn ìyẹn fún ikọ̀ portugal láti padà sẹ́ẹ̀dẹ̀ wọn nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé tó ń lọ lágbọ́n ti amẹ́ríkà ìtẹ̀síwájú ń débá lẹ́ni o torí pé orogún ronaldo ìyẹn lionel messi òun ti wà lórí ọ̀dọ̀ báyìí láti máa kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè ti egypt láti mọ̀ bóyá orílẹ̀-èdè ti argentina náà ó tẹ̀síwájú àbí egypt ni ó tẹ̀síwájú ní ìpele tá a dé gẹ́gẹ́ bí orílẹ̀-èdè morocco bẹ́ẹ̀ ti ṣe ṣe tí ó sì jẹ́ pé france náà ni wọ́n mọ̀ pàdé kí yàn jẹ́ nǹkan àkọ́kọ́ torí bá ṣe ń sọ̀rọ̀ yìí ìfagabága láàrin orílẹ̀-èdè méjì ó ti bẹ̀rẹ̀ tí èsì ti dẹ wọ́n síra wọn bátí bámú náà ni orí pápá ló kún fún àwọn olùwòran kí yàn ó dúró sápá abẹ náà kó tó di pápá dà bẹ́ẹ̀ ká má àwọn ìròyìn míì náà tó ń jẹ́ jáde nínú káràkátà orílẹ̀-èdè nàìjíríà láti jẹ́ di mímọ̀ wípé ikọ̀ ti remo stars ẹgbẹ́ agbábọ́ọ̀lù remo èyí tí ó mọ agbábọ́ọ̀lù wọn nínú líìgì ẹlẹ́ẹ̀kejì tó bá di sáà tuntun tí ó bẹ̀rẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà lóòótọ́ ni wọ́n ti kó àwọn ọkọ̀ jáde eléyìí tí wọ́n ṣe lọ́jọ́ dáadáa tó sì jẹ́ kí ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà kó dùn wò kó dùn bójú rí dáadáa látara bẹ́ẹ̀ náà kan lára àwọn ìràwọ̀ tí wọ́n lò tí wọ́n fi parí sáà tí wọ́n gbé lọ sínú líìgì ẹlẹ́ẹ̀kejì mo ń sọ nípa agbábọ́ọ̀lù lọ wájú tó ti kópa fún ikọ̀ ti ẹgbẹ́ agbábọ́ọ̀lù èyí ń bà nígbà kan rí victor mbaoma ni wọ́n ti jó di mímọ̀ báyìí pé ó ti darapọ̀ mọ́ ikọ̀ tó gba líìgì orílẹ̀-èdè turkey orílẹ̀-èdè kenya ìyẹn tosca ní orílẹ̀-èdè kenya ń bẹ̀ fún ti sáà tuntun eléyìí tí wọ́n bẹ̀rẹ̀ lórílẹ̀-èdè ọ̀hún á dé ìpínlẹ̀ ọ̀yọ́ wa náà torí pé ọlọ́lá jùlọ ní ìpínlẹ̀ ọ̀yọ́ gómìnà wa ọláyẹ̀sẹ̀yìn mákindé náà ni wọ́n ti tún ṣiṣọ́ lójú ẹlòmíín tó jẹ́ olùkọ́ni fún ikọ̀ ti ẹgbẹ́ bọ́ọ̀lù ti ìlú ògbómọ̀ṣọ́ Crown FC ẹni tí ó sì gbéṣẹ́ náà lọ́wọ́ tí ó gbélé lọ́wọ́ ó ní Akande Fatai Smith ni wọ́n gbéṣẹ́ náà lè lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹ tí ó mọ darí ikọ̀ ti ẹgbẹ́ bọ́ọ̀lù ti Crown FC ti ìlú ògbómọ̀ṣọ́ láti dájú pé àwọn náà wọ́n darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù ti Shooting Stars nínú líìgì àkọ́kọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà yẹn tí ó bá fi dé sáà tá a fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ọ̀rọ̀ ń débì kan dúró ná ká tún bọ́ sínú eléyìí náà torí pé ẹyin lè ti ń béèrè fún láti gbà yí nípa ìgbà wo gan ni àṣekágbá ìdíje ti Federation Cup tí ó wáyé lórílẹ̀-èdè Nàìjíríà tí ó mọ sọ ikọ̀ ti Academy Warriors àti Ìkòròdú United papọ̀ tó wọ́n ti jó di mímọ́ ní pápá àṣeré ti TV Kẹ́chì nílùú àṣàbàyé ọgbà àlejò lópin ọ̀sẹ̀ tá a mọ ẹni tó gbadé nínú ìdíje ti Federation Cup lórílẹ̀-èdè Nàìjíríà kí ròyìn tìbẹ̀ kó dúró ná látàrí tó ṣẹlẹ̀ sí ẹgbẹ́ bọ́ọ̀lù Portugal tí wọ́n já pàtì bíi tán òun náà ni wọ́n ti jí mọ́ pé olùkọ́ ni wọ́n èyí tó ti ríṣẹ́ lórí Saudi Arabia ẹlòmíì tí ó jìrọ̀ rẹ̀ látòrí Saudi Arabia náà ló ti bọ̀ ó tàn náà sì ni olùkọ́ ni Kohan Nasir lórí Saudi Arabia tí ó mọ̀ gba iṣẹ́ lọ́wọ́ Roberto Martinez ó dúró ọ̀rọ̀ náà ló ti ń jẹ jáde báyìí o nígbà tí àwọn èèyàn tí ó jẹ́ pé wọ́n ń sọ ìyà tí ó kọ sí tó ṣẹlẹ̀ láàrin ẹgbẹ́ agbábọ́ọ̀lù Portugal àti orílẹ̀-èdè Spain àtàwọn ìròyìn míì eléyìí tó jẹ́ pé kò ṣeé mọ́ pẹ̀kẹ́lù George Jesus òun náà ni tí wọ́n ní ó mọ̀ kó ikọ̀ ti Belgium tí ó mọ̀ kó ikọ̀ Portugal tí ó mọ̀ kó wọn sòdí lẹ́yìn tí wọ́n ti já pàtì nínú ìdíje ti ife ọ̀yà àgbáyé tó ń lọ lọ́wọ́ báyìí lára ìròyìn míì tẹ́ tún fẹ́ gbọ́ ni ikọ̀ ti Norway tí ó ti jó di mọ̀ báyìí pé àìlera ó ti ń bá wọn fínra nínú pẹgbẹ́ bọ́ọ̀lù náwó báwọn síwájú fẹsẹ̀wọnsẹ̀ wọn eléyìí tí wọn ó gbà ó tí ó sì sọ pé ó sọ mọ́ kínní ọ̀hún ìròyìn ò lè ká tán ṣùgbọ́n pàtàkì ibẹ̀ ni pé wọ́n wípé àwọn agbábọ́ọ̀lù kan wúkọ́ òótọ́ lolùkọ́ ni wọ́n ti sọ pé àìmúpàpọ̀ padà sípò ó ti ń dé bá àwọn agbábọ́ọ̀lù ọ̀hún ṣùgbọ́n bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ká máa wojọ́ péréte eléyìí tó kù ta ni àdàgbọ́n káràkátà náà ká tiẹ̀ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ wa ní orílẹ̀-èdè Nàìjíríà bí torí pé aṣọ́lé kan tún bá orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn Stanley nwa bali ẹni tó fi ṣẹlẹ̀ láti oṣù kínní ọdún tá a wà nù rẹ̀ láti rúkọ ti Chippers United náà ti fìdí ẹ̀ múlẹ̀ pé gbogbo òpè tá à ń gbọ́ nípé wọ́n ń pè láti orílẹ̀-èdè Saudi Arabia pẹ̀lú owó ibi tó wọ́n níyùn náà tún ti forí ṣọpọ́ o àjẹ́ pé Stanley náà ti máa bójú wo ikọ̀ míì tí ó ké sí àbí tí ó darapọ̀ mọ́ lẹ́ni ọgbọ̀n ọdún tí agbábọ́ọ̀lù ọ̀hún tó wà kó jẹ́ ìròyìn eléyìí tó ń bọ̀dé lásìkò yìí ọkàn mí dẹnu káràkátà náà láti mú ẹlẹ́yọ kọ̀ọ̀kan torí pé àwọn agbábọ́ọ̀lù kan náà wà tí orí wọn ń jẹ jà àdénú ìdíje ti Wimbledon tó ń lọ lọ́wọ́ náà báyìí ná Coco Golf náà ló ti gbara ẹ̀ lẹ̀ báyìí o nínú ìfagagbága tó wá lárun àti ọ̀rẹ́ rẹ̀ Jessica Pegula ló ti na onítọ̀ jáde nínú ìdíje tí ó sì láfojúsùn ìpele tó kẹ́gùn sí àṣekágbá ẹgbẹ́ ìpé ọ̀rẹ́ náà méjì jẹ́ wọ́n kópa nínú ìpele ti ẹlẹ́ni méjì tó lóyìnbó ń pè ní doubles nínú ìdíje ti tennis àmọ́ báyìí ná Coco Golf ti já ọ̀rẹ́ ẹ̀ bọ́ọ̀lẹ̀ nínú ìfagagbága tí ò ní eléyìí tó wáyé mẹ́rin sí mẹ́fà mẹ́fà sí mẹ́ta àti mẹ́fà sí mẹ́ta náà ni ìfagagbága ọ̀hún bá dé bákan náà nípele ti àwọn ọkùnrin Yannick Sinner ó ti fi ẹ̀yìn ògbóǹtagì agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kókó ọmọ orílẹ̀-èdè Germany ìyẹn Jalena Strauss ó ti fẹ̀yìn ẹ̀jọ́ lẹ̀ lónìí nínú ìfagagbága ti wọn náà eléyìí tí wọ́n jọ gbá a jẹ́ pé a mọ̀ retí o ẹni tí ó kojú bóyá Djokovic ni o nígbà tí wọn náà bá gbá ti wọn ìyẹn lọ́wọ́ òní náà nínú ìdíje ti Wimbledon tó ń lọ lọ́wọ́ ní kádébẹ̀ yẹn kádébẹ̀ ná torí à ń retí ni tí ó ṣẹlẹ̀ láàrin ọmọ orílẹ̀-èdè Canada ọ̀hún Félix Ọ̀gáyásímìn atohun ati Novak Djokovic en ton le ami eye eleke dogbon re bi royin ti be bo se jenu o suso waju ka lo sinu karakata ka le mu die ti aye to ba gba wa lati so nipa re ko to di pe abere atupa re lori ifese wose eleyi to nlo lowo yi a ba ti ngba lohun na la wa na wo ninu kulu ti odro wa ni ahin enu karakata ti bonika moriba una ni je ki mu lati nu ko ti egbe bolu ti PSG won ti jodi mo pe Ibrahim Baye lo je se ko je pe sa ta wa ninu re to ku to ti tanu bodo isiwaju sa tutun o se se ko da ko me egbe bolu mi keke ba se ngbonu won lo fe fi ko ti PSG sile lati le mo waye egbe bolu dede iko Aston Villa ni a si so pe awon wo boya kini aje bo so wo an ba kan na iko Tottenham ti o se gbe Sandro Tonali ana wala to fi fe han si agba bolu yi bi won se so niru akoko yi na ni awa na se ngbe jade fo ite je lolufe re daraya akini on po lopo loko melo la ka tan lo ya dipele ni lati nuko Barcelona na won jodi memo pe Sergio Domínguez ni ati ni agba bolu yi ninu ni ajo re ti sata wa o se se ko tu gbori lebo mi ṣugbọn lori ni Saudi Arabia ti ti ke pe won lawo se tan ati da agba bolu ohun si orede Saudi Arabia bo si je agba bolu na lo so pe ohun o nife lati lo si agbon ti be amọ lọrọ ko Valencia ti won oluko ni won Carlos Corberian o ti tun gba ade tuntun lati ba ko iko Valencia soji ti waju sa to n bo lona e je ki n ke pe te tori akoko awon ki fi be lo ki fi gbe lo bi mbolala mi loruko mi Sports Crystal lati koni adere pe osodun 32 FM 94.9 bo gba ale akiyan kuro leun
1: riju anade kun le clever lo ko mi won kiyin kabo
2: akin ko mi dola ko na kiyin kabo sori to ge
3: islami alajmo te sai lo ko temi e kabo

0: sùn rẹ ni kò ra lẹ ti kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkàn balẹ̀ àbí o ti lẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé àlẹ́pamọ́ iléeṣẹ́ Substant Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Hot International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bari ibẹ̀ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúró nílùú Ìbàdàn ààyè sán díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́ yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 091-155-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkè tí ń ti Premier Mokola ìlú Ìbàdàn Substant Property òrùlé fòtẹ́rùtàn.
1: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
1: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
3: Ma wo mi bi mo se fe yin
4: mo n gba ka ti 2FM
5: 32 FM 94.9

0: Ekabo lati ojo jale kan si 32 FM 94.9 ikoni aderin ipo osonu. Iroyin idaraya wa lede Yoruba le gbadun. Clever fe moro kan fule lekan.
1: Oro ti arabirin yen so te se atupale re emi falasi.
0: Okay.
1: Wi Olorun je ka ri ibi ti fọ́nrán òwú kan tí ó ti gbé àjànà kú wa dé ọlọ́mọdé alọ́nà bẹ́ẹ̀
0: amẹ́
1: ó ní nǹkan tí mò ń sọ torí iṣẹ́ rí ẹni tó bá gbọ́n tóbìnrin bá kékeré tó kékeré báyìí tó bá ń sọ fún ọ pé ẹ múra sí i kéèyàn máa ọgbọ́n bí ó ṣe fi gbé ayé rẹ̀ tó bá ti jẹ́ pé dandan ní kẹjọ ní àṣepọ̀ bóyá àṣẹjọ pàyín ó ti gbọ́gbọ́n nítorí ìyẹn sọ yẹn kò ń ṣe dandan ní kíkìlẹ̀ àwọn bàbá lọ sí paraguay kí wàhálà tó dé ó lè jẹ́ ọmọ ìlú rẹ̀ gan òun náà ni wọn ràn sí ni tán bá ti sọ pé bóyá báyìí náà tó sọ pé nǹkan báyìí ló ṣe fún òun o kíní báyìí ló ṣe o so nǹkan tẹ̀mí ń rò ni ẹ̀dẹ̀ mọ̀jẹ̀ ká gbàgbé wípé kò kí ń ṣe pé pọ́pọ́gbà gangan fúnra rẹ̀ ló lọ síbi ogun olóró tó lọ mú àti ẹnu dẹ́nu níbi kan ló ti jẹ́ tó lò mọ́ nǹkan kò dẹ̀ sí nǹkan tó lè ṣẹlẹ̀ òun náà dà ilé aláfẹ́ ni ó lè lọ bìkan kí wọ́n lọ fi sínú nǹkan fún kó lọ lò kó mọ́ mọ̀ ikú bóyá rúfẹ́ irú nǹkan bẹ́ẹ̀ yẹn ni kádẹ̀ lọ rè ṣèwádìí nígbà bá ṣèwádìí tán ni ó di pé ogun olóró òun bẹ̀ lára rẹ̀ ó ti lò ni ó di pé yóò dúró lọ́dún méjì yóò dúró lọ́dún kan tí ó wá lè bá a mú mọ́ so kó ṣe so èmi ò sọ wípé tóbìnrin yẹn sọ dáa tàbí kílẹ̀ àbápẹ́ jẹ́yàn gidi mi ò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n mo kàn ń sọ nǹkan tí obìnrin yẹn sọ ibi tó lè já sí ni.
0: Ìyá ẹ máa gbé kínní pápá torí ọlọ́run wákàtí kan táwa jẹ́ ń bì ẹ dákun àwọn prosecutor parí yìí wọ́n ní ẹsẹ̀ tí woman yìí sẹ̀ bó ti jẹ́ asòfin tó kò jọ mí lójú pé black kò farahàn nínú national team paraguay wọ́n ti jẹ́ kán mọ ìyàtọ̀ tó ń bẹ láàrin ara wa wọ́n ti jákámọ́ ìyàtọ̀ tó bẹ lára ṣùgbọ́n wọ́n ní ẹsẹ̀ tó sẹ̀ wọ́n ló ní ìjìyà lábẹ́ òfin lọ́dọ̀ ti àwọn $51,000 fine pọ̀ mọ́ ẹ̀wọ̀n ọdún kan ni wọ́n gbà tó jẹ́ pé ọmọ orílẹ̀-èdè àwọn ló ń bá ó sọ pé kìí ṣe France ló ń bá wí ṣùgbọ́n tó jẹ́ pé ọmọ ọ̀dà wọn ló ń bá wí power of a nation.
2: Power of a nation náà ni torí pé nǹkan tí arábìnrin ṣe ẹ mọ̀ pé ntẹ́yàn bú ẹlẹ́yàmẹ̀yà gan a mọ̀ pé yes ìjìyà ó wà ṣùgbọ́n ìjìyà yìí ò múlẹ̀ láàrin
0: kí ni fífà gan sọ.
2: Fífà náà lẹ̀lẹ̀ jẹ́ káàrọ̀ ìgbà tí wọ́n ṣe fún Vinicius Junior bóun náà fi sọ pé ìtọ́ bá jẹ́ pé wọ́n máa fọ́ bọ ẹnu kìnìkan yóò máa attract red card ìtọ́ dẹ̀ jẹ́ mọ́ ìtọ́ ẹlẹ́yàmẹ̀yà yìí ó ń ṣẹlẹ̀ káàkiri tó dẹ̀ tó yẹ pé irú nǹkan tẹ́yìn bá sọ báyìí pé tó bá ní tó bá sọ̀rọ̀ náà ok evidence wo lo ni proof wo ni tó yẹ pé tẹ́yìn bá ti nǹkan mi ò máa wà pé tí inú bá ti ń gbìyànjú ọmọ ni kéèyàn wulẹ̀ má sọ̀rọ̀ tó yẹ pé nígbà mi ó lè padà lọ ṣìṣọ́ ṣùgbọ́n bó ṣe wà báyìí pé lóòótọ́ ọmọ orílẹ̀-èdè france ti ń ṣojú orílẹ̀-èdè france tipẹ́tipẹ́ kí ṣe bóyá last year àbí nǹkan ló bẹ̀rẹ̀ sí ń ṣojú orílẹ̀-èdè france débi tó àti pé irú nǹkan tí mo sọ pé ó ń bínú ògo ni ṣùgbọ́n bí mi ṣe wá pé báyìí nǹkan táwọn paris táwọn paris sọ yes oyin tójú ẹ̀ bá rí kó faramọ́ ni lóòótọ́ àwọn tiẹ̀ náà máa jáde sapò kí wọ́n gbé appeal jáde wọ́n gbé ògbẹ́ jáde ṣùgbọ́n òun tó jáde tó sọ̀rọ̀ tó tún ní èbú ẹlẹ́yàmẹ̀yà nú irú nǹkan yẹn gan kò lẹ́fídẹ́ǹsì kò ní nǹkan tó fẹ́ fi bò kó jẹ́ pé kinní kan èmi owó yẹn nìkan kò tó irú àwọn tó bá ti jẹ́ pé ẹlẹ́yàmẹ̀yà ẹ jẹ́ kó máa kójú wọn máa rí ẹni tó bá ti tí òye ṣe kinní kan kójú ẹ náà rí ìkúri ni kóun náà dẹ̀ lọ kó mọ bó ṣe kó mọ bí bẹ́ẹ̀wọ̀n ṣe dùn tó kóun náà lọ tẹ́sí ẹ̀ wò ṣùgbọ́n owó yẹn èmi ò ní ìdàkà tí pẹ̀lú nǹkan tó ṣe yìí lóòótọ́ òyìn téèyàn tiẹ̀ sọ ya tó bá lẹ́fídẹ́ǹsì tó ní proof mú jáde ṣùgbọ́n pé wọ́n wà padà ní kárábìnrin yìí sanwó nìkan èmi ò ní faramọ́ bẹ́ẹ̀ o ó jẹ́ oṣù mẹ́fà kó lọ lò ń bẹ́ẹ̀.
0: Sẹ́nẹ́tọ̀ ọba sẹ́wọ̀n.
2: Sẹ́ara wọn tó ń ṣe ni.
0: Kò pọ̀ síbò sẹ́nẹ́tọ̀ ju àìsẹ́wọ̀n láíláí láì kówó olú jẹ.
2: Ṣáà ni ó ní condition ok láì kówó nígbà tó bá ti kówó jẹ.
0: Kò yẹ ṣe optional fine o. 1 year imprisonment and a fine of $51,000.
2: 1 year imprisonment pé nígbà tí èpè ó kówó jẹ àti pé wọ́n yóò kó nígbà tó ti ní option pé ok ìyẹn tó rẹ láyẹ̀ pé yàn bá kówó jẹ irú nǹkan báyẹn náà pé òun náà ó ti jẹ bí àjọ ifá ṣe wà láyẹ̀ pé káṣí ẹ̀ lọ́wọ́ pé ok nǹkan òfin wo ló ti ẹ̀sọ́ ń pa ẹni tó jọmọ ẹ ààrin ìyìn tá a bá rí tẹ́nìkan bá ṣe ìmí ìlérí ó lè jẹ́ pówó kan ní òsàn
0: àwọn ajẹ́tìfù yẹn ti pọ̀ jù
2: ó lè jẹ́ ajẹ́tìfù yẹn ti pọ̀ ó lè jẹ́ tagbábọ́ọ̀lù ní ìsìn yìí wọ́n lè ní kìnníkan máàcì mẹ́ta kan ní omi ó lè dítẹ́ lómi ẹ lè ní òní kò ní ní ìkankan tó irú nǹkan báyẹn kò bá láti tó bá jẹ́ pé nǹkan ẹ fòfin kan lẹ̀ kó dẹ̀ pé gbogbo anybody tó bá ó tiẹ̀ ti kọ́kọ́ mọ̀ pé irú ìjìyà yẹn báyìí òun ó tiẹ̀ kọ́kọ́ jẹ ná.
0: Kákó lórí ọ̀rọ̀ mọ̀mọ́ yẹn mímí kẹ́sà mọ̀ pé definition pé èèyàn ní country lélẹ̀ because ijoba yin stand by you.
3: United Nations náà ti drop àbí àmúlí United Nations European Union náà ti drop report ní àìpẹ́ tán support Kylian
0: Mbappe. Nígbà tí Ramaphosa tó lé gbogbo aráàlú dànù tán ó lo fẹ́ ṣàbẹ̀wò sí Ghana president wọn lòun gbàlejò. That is when you have a country. Kọ́lọ́n kó làwà kọ́ lẹ́káwà náà ní country tá a máa fi yan gan kí àwọn foreign Fulani mọ́ apá wa tán bì àbí àkámọ́nú léèyàn tí ó sì solution kámà sọ pé wà lọ ta Ferrari ẹ jẹ́ ká kúrò bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọgbọ́n jíjọ ní máa ń jọra wọn a sọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ Brazil àná nìyẹn mo kà wọn kankan lẹ́ lánàá lọ́sàn-án àbí before ọ̀sán mo kọ ìfọ̀rọ̀wérọ̀ kan àwọn kan sọ wípé àwọn kan sọ wípé ọ̀rọ̀ àti 2023 ni ọ̀rọ̀ tí káfù ti morí àwọn kan sọ pé tuntun ni mo gbà pé 2023 ni 2023 or not káfù ni brazil ò ní gbóòórùn world cup mọ tí wọn ò bá dẹkùn àti máa jẹ káwọn players àwọn lọ sí orílẹ̀-èdè england your thought.
3: Mi ò wo níwò bí wípé a ti rí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn agbábọ́ọ̀lù ti bọ́ta láti wá sọ̀rọ̀ nípa wípé àwọn agbábọ́ọ̀lù láti orílẹ̀-èdè brazil tó jẹ́ agbábọ́ọ̀lù mánigbàgbé tó pọ̀ fún orílẹ̀-èdè brazil mélòó nínú wọn ló délẹ̀ gẹ̀ẹ́sì láti lọ gbábọ̀ Roberto Carlos gbábọ̀ọ̀lù lẹ̀ gẹ̀ẹ́sì Ricafu gbábọ̀ọ̀lù lẹ̀ gẹ̀ẹ́sì Ronaldinho Ronaldo de Lima àtàwọn agbábọ́ọ̀lù tẹ lè pè ní kàngàn tán ṣe dáadáa fún orílẹ̀-èdè brazil àwọn Marcelo àwọn Dani Alves gbábọ̀ọ̀lù fún orílẹ̀-èdè àwọn gbábọ̀ọ̀lù ni tani
4: se Daniel Alves you play in England
3: no Daniel Alves
4: you play in England
3: so gbogbo awon goals mu kale won wa sile awon Neymar Junior wa sile gesi gbogbo na agbabolu ti mu kale yi won wa sile gesi o to oro to wa nbe ni sugbon emi wo ni wo bi wipe laye igba ta won fi play ile gesi ko ni major focus si ball la fese gba wa ile gesi ko ni league to da ju lagbaye ngba yen nigbati awon kafu fi play league orílẹ̀-èdè spain league orílẹ̀-èdè ta ló ni league táwọn èèyàn gbọ́njúmọ̀ táwọn èèyàn sọ wípé league lílé táwọn èèyàn fẹ́
0: lò. Premiership ń function.
3: Àyè ṣe pé wọ́n function bọ̀ ṣe function tó àbí ṣé premiership ní ẹnu tí league orílẹ̀-èdè ta ló ní nígbà yẹn.
0: No way.
3: Ṣé wọ́n ní. No. Wọ́n ní owó tí league orílẹ̀-èdè ta ló máa
0: náwó
3: wọ̀n ní gbogbo yẹn ń gbà yẹn ṣùgbọ́n currently níbo ni bọ́ọ̀lù láfẹsẹ̀gbá wà lẹ́ ayé báyìí. Níbo ni league tẹ máa sọ ní sọ wípé league tó tóbi jù láyé báyìí wà league ilẹ̀ gẹ̀ẹ́sì ni. League yẹn lọ̀pọ̀ yẹn àti pé league yẹn lówó wà jù currently. Èmi ò wo níwò bí wípé ká gbá bọ́ọ̀lù láti orílẹ̀-èdè Brazil bá wá sílẹ̀ gẹ̀ẹ́sì. Òun ló sọ wípé kán má lè gba ìdíje ife ẹ̀yẹ àgbáyé mọ́. 2002 náà ti gba World Cup last. Láti 2006 at least láti rí ife ẹ̀yẹ ìdíje ife àgbáyé bóyá bíi mẹ́fà báyìí. Látọdún 2002 sásìkò tá a wà yìí torílẹ̀-èdè Brazil ò tí wọn tí ì ṣe nǹkan kan. Láàrin the time yẹn wọ́n fi gbà láàrin 2006 sásìkò tá a wà yìí wọ́n lo àwọn Marcelo wọ́n lo àwọn Daniel Alves wọ́n lo àwọn Neymar wọ́n láwọn Vinicius Junior wọ́n láwọn Rodrigo tí ò play nílẹ̀ gẹ̀ẹ́sì wọ́n dẹ̀ perform. Lẹ́yìn Neymar in open era fún èmi o nígbà pẹ̀lú bẹ́mi ṣe ń wo bọ́ o lẹ́yìn Neymar ní open era yìí another Brazilian player tó tún jàtàkà tó perform jù forílẹ̀-èdè Brazil Philippe Coutinho ni. Kì í dẹ̀ ṣe ìgbà tó wà lórílẹ̀-èdè Spain àbí ìgbà tó wà nínú ligi ibòmí bí ìṣe ìgbà tó wà nínú ligi ẹlẹ́gẹ̀ẹ́sì nínú ọkọ̀ Liverpool ni wọ́n lè sọ pé kò tí ò tún gbá bọ́ọ̀ fún orílẹ̀-èdè Brazil. Ogun tó ń ja ayé Brazil pọ̀ ẹ̀ nítorí nǹkan mí tó wà nínú nǹkan tẹ́ ń sọ lánàá tẹ́ ń sọ ní sọ wípé agbábọ́ọ̀lù Brazil ò kọ́ wọ́n máa fi wọ́n lẹ́kàn bọ́ta mọ́ òótọ́ ọ̀rọ̀ tó wà níbẹ̀ ni wípé Brazil ò lè ṣe yẹn náà mọ́ because kó o tó 15 ayé ìgbà yẹn tán rí àwọn pléyà yìí kíbù tán rí àwọn pléyà yìí gbé jáde
0: owó òtítù priority
3: àti ẹṣọ owó gan as in digital world ẹ mọ ní ayé ìgbà yẹn kò sí wípé ẹnìkan kan fẹ́ mọ̀ wípé ọmọ 14 years old kan
0: ti score 20
3: kò sẹ́ tó fẹ́ rí fídíò wípé ọmọ 13 years old kan gẹ̀yàn 24 lórí feed wọ́n ráyè láti grow nísìnyí kò tó 7 kò tó 8
0: wọ́n ti wà ní
3: digital world everybody ti mọ̀ wípé agbábọ́ọ̀lù kékeré kan ń bọ̀ láti inú league orílẹ̀-èdè brazil o nǹkan báyìí ó ń gbá bọ́ọ̀ ó ń gbaná mi mọ̀ bóyá rántí ọdún tí ikọ̀ madrid fẹ́ ra hendrick nígbà tó fẹ́ ra hendrick àti atamátàsí kan tó padà lọ sínú kọ basansi victor kinney kan mo ti gbàgbé orúkọ ẹ̀ sí ló padà jọta ní same time àwọn méjèèjì jọ ń score wọn jọ ń score dáadáa
4: victor ricky
3: àwọn méjèèjì jọ ń score dáadáa nínú league orílẹ̀-èdè brazil gbà yẹn at 17-18 ni wọn tán fi sáré táwọn síta torí pé ó máa wulẹ̀ nira fún wọn náà láti dúró mọ́ nígbà tó jẹ́ pàtí 16 lẹ́tí wà ní ayé tí ń rí yín madrid wa kó wa tíìmù yẹn náà máa fẹ́ tà league brazil náà ò sí ní táìmù tí league brazil dá mọ́ awon team lati nu league awon brazil yi na ti je gbese to po awon na wa owo madrid wa ko 30 wa iwo ko 40 wa ma ta ma lo tete ati pe nisin yi nigba yen facilities television pe player ni vitio le tete develop nsin europe lo wa ko si ni south america ewo nkan ta ewo ba won yen se lo mu player ni south america lati south america lo si europe nsin
0: bright good ba je
3: won tete ma tete lo mu won eh imagine age ti iru awon eworu William Estavao Chelsea yen sin ke yan so pe kan si fiyen le ko si ma play ni league orile de brazil se league brazil wa competitive to ba mo yen se play mo bo to oro to wa nbe ni wipe talent pool ta ma ri lati brazil gba kan o ti drop awon fun awon na need lati yera won o kan gogun awon gbo lo ti won pe jade ni because normally tele Brazil national team o la won agbabolu kan to wa world cup odun ti mo sorry bo je pe ke mo isikere to yin ti le play fun Brazil
0: ko si ranbe
3: Ryan Martinelli
0: ko si ranbe
3: kun ha nibo le fe gba Hendrick nibo Hendrick si mama bebe ibo lo fe gba de be se gba tan ni teyan wo do won Ronaldo to won won Ronaldo de ni ma won wa agbabolu
0: national team Brazil pe tan ba pe e family am celebrate le
3: but nisinyi Ryan Bonamont igo Thiago Brentford
0: player ba ba to break national team
3: national team Brazil hey imagine so awon fun awon ti drop ki won si level tan ma wa mo won need lati yera won o ki so won pa wi pe bọọlu to ba jade attacker abebo to tete jade kan abebo kan lo le gesi kan kan yera won o kan wo ba won se
0: mo chance fun ma yen yellow
3: eyan gbudo gba yellow fun wele na kutu o ma gbudo gba yellow
1: ah o ma besi
0: ah e ja ma wo bọnu
3: mi o bi o fun card
0: ko fun card
1: 5 minutes
0: ni o fi ku ko fun card ko si wala olo ma ja bo waju ni lo ah baba ogun
1: adogun
0: oro ti kafu so yin oni ni England oni wa fi media wa fi pin koja n to mo oni sugbon ni Spain oni camera lo ma so wo ti e n to nbe pe camera lo ma so wo ti e pe n to gbare oni mo gbe oni sugbon ni England oni won o pon koja bo se da mo lori awon kekeke awon fin gbina
1: nkan ti baba kafu so yen gangan be na ni o se ri lo to gba ti a igba to ba de o na le yan lo ni nkan even ko boya ka wo nkan ta wa ri na ri ni nkan boya bi 15 or 20 years seyin eyin na ma so fun wa pe won obi ru wa bayi ri lati wonu studio gan lati wa ma so lo
0: awa ma e kule la wa nta sabota
1: awa ma so ri ni wa ma da eto se ta ma ko se to ni bi to ba je pe o mo yoju ba bi ati e be
0: kire ede ni kile ni Tuesday.
1: Hey you.
0: Madale waju oga.
1: Eh eh.
3: To je ibe won gan. O mo yoju ade pe o fe ji nkan gbe, o si ji nkan gbe, ko si agbara fun lati wonu studio ni. Sugbon nisin ba ye lemi wa te pe to ba ti lo mi ja gini kan ruru la osu mefa nisin. O ti di agbawo, o ti di gini kan gbedegbede eni kan ko de ni. O le be nkan so. O ti sa nkan le be nkan kan so nkan.
0: Ah, mi o ri abakule. Abaku eh kule sanusi. Ta si wa nbe. Awa kupa o ti lo o ti di ah
3: soro na ngba teni to gba ti je ti o ba soro kini nkan ti mo fe mo so pe oro da leni e bi bawo iru ewo nbe so nkan asiko ti o mu wa
0: ebi kan ni fa n gbo bo lekan
3: asiko to mu wa in to ba lodo awon Hendrick gangan na lo fa ti ru fe ru ori ofe be okay igba wo Oscar wole se bara awon jesi na Oscar bo te je pe ohun na nitori pe o si ati se po ni awon eya bi kan ni Brazil yen lo je ko na wo pe ibi to lo kun lo mi gba to bi de ti lo wa lo be lasiko yi
0: bo lo pa ti je ni
3: wo ni bo ohun ni ohun ni awon family ohun je ta ba de o Brazil yen na ke ti pa awon na raje je to to opolopo awon kafu ngba yen to ba fe jade won mo prefer ka won lo italo Spain
0: football wa me ngba yen
3: aye won be rorun bi ti Brazil yen so England yen isowo se igbesi aye won ko ba ti won mu sugbon ni ti bayi ni Brazil bayi ni England bayi ni sin won mo po lapopo gege bi ba se so
0: anu omo Elliot yen lo nse mi
3: sugbon ko si nkan kan ti won le se okay se bi estafe o tan so e oge 78 oge na se bi sometimes yo mo se bi Fatu and Chelsea yo mo se be ni na so nkan ti mo kan ro to wa nbe ni pe awon ni kan pada sinu ile kan wa awon omo to ba to gangan o da kile mu go ti ago yi lo se to gba ma jeyo kan te gbesi mo
0: kile mu lo se ko sibo lese re
3: e se wo tele ni kile mu baba ne ma lo se ba
0: si e sa omo ni AC Milan e sa Juventus ah
3: awo aye awon Michael ngba awon Danabes gan se pe won je ku ti won gba gugu nkan tan ti ti awon Danabes fi tan tan fi fi shele Brazil won yin play lo to wa ti
0: Victor Rivaldo Denison ti won pase fun yan tori yan daru
3: na eni awo na mo ni sin bayi ko si ru fe ru nkan ta se mi o le so pe enikan le kan pe bo iso won ba se to team won
5: ohun lo fa ti ru berun kan be yen to bi sere gege bi do lapo yin so sari team won won o le si omo gbo mo awon na ti be se nkan ti opolopo eyan se se oke lord am be tell enjo ta ba na ko team ni kan won ko ni ba ya ru national won ko ni ranger won ko ni gbogbo e won so di team kan o ya ko ru e ba bi ni si ekile kale kan eni team kan ya kan
0: won ti wa gbe bi don ba
5: won to ki wa la wa so bayi I want to see the Abbey, or German loss in Babu Golobo.
0: I will look.
5: I want to go to the room, go to Shelley. See what I mean by honor, Lucia, Sibe.
0: Yakbo. Well, like Bara. As I'm willing, so Kikato Faralina, lie. Chris Sutton, player Jesse Jones, oh man, analyze you. Timon Kubak, Timon Bang, you go on and England in honor. All the analysts to be at Barry Baldwin, because you could send you higher than coach. Chris Sutton, eh? Oju bounty fun Roberto Martinez Lucigo na binu soro but figo soro tan ama Christy soro figo bo ma soro tan o so si Martinez ko so sinu ogba won tori oro ni pe ba so njori to si mewo now Christy wa ni Ronaldo ati Martinez ni an pa Portugal o na meji na finish Portugal ti fi sokale bi tan ti sokale yen o ni kini Ronaldo n se lori field o lo n wo ese kaakakiri ti won de ni awon player to nina lori bi Goncalo Ramos mo wa wo last world cup lo to ti won sacrifice Ronaldo ti Ramos wole wole to mo yen wole logo meta no fa, now 4 years after Ronaldo ti ero pe ko fit ngba yen ti Ramos fi shine 4 years after Ronaldo n se to n play lori field fun Portugal she man yen right she Chris Hutton o si so abo ti soro ju
2: Chris Hutton lowo kan ni lapabi kan mo faramo nkan to so to pe Roberto Martinez ni na lele ki se bi to ti be olukoni ni gege bi olukoni to nko orilede sodi e ja wo to fi orilede Belgium se won se je golden generation to ki lo fi da bodo se wa wa bayi pe loto te ba ni bi ru Cristiano Ronaldo boya loto boya nkan ti awon Portugal Federation boya nkan ti won fe ni o abi nkan sugbon ibi to je pe ni le sacrifice agbalagba to nbe lori papa fun awon mo ni te pe oke boya ngba na lu re lowo ni o abi ni idigo to je pe ke yo won jade kuro lori papa tiyin o de sele emi mi gbogbo e bi e ti e je ka ko fi Ronaldo lena Roberto Martinez ni Roberto Martinez to pe lana yen re ko si nkan ti Ronaldo nse lori papa mo ko si nkan to nse Goncalo Ramos mo ri mi yan ti fese won se kan na to pe won lu lowo igba to mo yen wole ohun lo pada mi awon fun won lo pada mi awon fun won lo fu je pe lorilede lo to ba en te wan so pe ke pon pon pon ba se bo lo ti retire se to ba tu wa the next 4 years se to wa ni ohun come out of retirement ni abi ba even mo si imagine pe life wo lo ti e ba fe pada je for orilede Portugal leyin ti Ronaldo ni sinu team yi mo de pe ba kan awon ko ro pa Ronaldo to wa nbe ohun lawon yan ti e fi nwe wo ahead poke e ja wo nkan ti Portugal
0: ta beta obirin ta beta obirin ta beta kunrin fe soro
2: ah
3: o ti da
0: Crystal anakun
3: ki Roberto Martinez ba yo Ronaldo no match yen lana ti won lose abi ti o lo same thing
2: na ma
3: o bo o lo Ronaldo in to sack Fernando Santos ni yen mo emi ni problem kan pelu e ni wi pe ki lo ni Goncalo Ramos to boy fese won se against Croatia round of 32 fun e fun to de se sub marun ninu fese won se ti o de wole
0: ah Shakira Lamidi let's go

0: 0770 55 000949.
1: Sọ̀ láàrin ẹ̀dá kẹ́ bá manage time mi o. Èló lè sí ìwọlé yẹn, ẹ kúrẹ̀ lẹ́ o.
2: Ẹ kọ́ta ọ̀pọ̀.
1: Yes sir.
2: Ẹ kú iṣẹ́ ọkọ̀ mi lórí ìdá.
1: Ami.
2: Ẹ jẹ́ orílẹ̀ èdè Egypt àti Argentina kí náà ń pè é.
1: Sá.
2: Ẹ jẹ́ kí náà Argentina ń pè é pẹ̀lú Egypt kí náà ń
1: pè é. Egypt náà wọ́n lọ́wọ́ ẹ̀gbọ́n alátàárọ̀ nìyẹn o. 1-0 Egypt lead.

0: ẹ má sáré iṣẹ́ gbọ́ ẹjọ́ máa kọ́ ni ẹjọ́ gbé.
1: Béèrè ìwádé àwa ló lọ dúró. Béèrè ìwádé.
2: Ọba ló fi rán wa. Àgbèrè ìwádé. Àwa ló lọ dúró tuntun. Àbùkù bá ń ṣe é, kẹ́kẹ́ yá má fọ̀rùn lẹ́yẹ oko.
1: Àbùkù
2: bá ń ṣe é, kẹ́kẹ́ yá má fọ̀rùn lẹ́yẹ
1: oko.
2: Kẹ́kẹ́ má fọ̀rùn lẹ́yẹ oko.
1: Àbùkù
2: mi ṣe é bá ká o. Ìgbé títẹ́ mi ṣe é yẹ.
3: Kanedi
2: awon

tun mo eleyi ni leyin ise le to leyi ta ma munu ara wa dun ni gogo ojo osegun bayi abi ati ba wa so tun je oro lana ka si epa die leni ni o ba lejo nu kan ara wa leti to ba dola awon nkan ta focus abi melo na laye ohun Bẹ́ẹ̀ yẹn bá ti jí láàárọ̀ tó gbàdúrà sẹ́lẹ̀dá rẹ̀. Kó mú iṣẹ́ ọjọ́ náà pọ̀ lókù. Nígbà ó bá fi nǹkan ara tán ni ó. Ẹlòmíì sì gbàwẹ̀ ó sì funfun tán. Bá ti ń parí ọlọ́jọ́ méje ló tún kónú bíríbírí ọlọ́jọ́ mẹ́ta. Ìní ẹ mọ́ gbàwẹ̀ ẹ mọ́ sì mí gbọ́ ẹjẹ́ àmọ́ tá à ń ṣe o. Sinuwo ni Mr. Ajile ni amọ gbemi o ni amọ gbawe o e de die ni o Lọn tan si o le o Baba tan si o ni amọ jogun fe o ni amọ fi ice cream to da ka fi sinu o ka fi sinu ta ba fe tu enu lale o abewo ni ke e wa lohun gbawe gba koju e

ẹni kó ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o ti lè ń bèrè ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ́ rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bárí bẹ̀ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá ti ẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn ààyè sán díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́ yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọyì ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkè tí ń ti Premier Mokola ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́.

0: Argentina àti Egypt ń ṣe kiní yẹn fúnra wọn lọ́wọ́ tútù. Messi ṣe ìgbé kan sí ní. Ariwo ìsìnkú àwọn èèyàn wá lọlẹ̀. Ọ̀tẹ̀ bẹ́ẹ̀ di bọ́ọ̀lù láyé. Ó dẹ̀ ń pọ̀ sí.
1: Ìbákọ́dá ayé ẹ̀jẹ̀ káyé
0: ìrìn.

0: jáde.
1: Ṣé o tún mele yìí ni?
0: Orí oṣù pa. Ìbára mi ni pé ń salára. Ìyá ọba ní ọba máa yọ kó. Ọba ìlú.
1: Èyí ọpọlọ la máa ń ṣe lónìí ọjọ́ ìṣẹ́gun báyìí. Pátẹ ò bá ṣe nífẹ̀ẹ́ àwọn tí wọ́n jẹ́ olórin wa sí. Níjẹjọ mo lọ sórí old school. Lénìí mo wá sí new school. Ọjọ́ mẹ́jọ orí àwọn Gen Z ni mo máa wà láti bẹ̀rẹ̀.
0: Àní síbẹ̀síbẹ̀ ọba kí gbogbo lé o.
1: Mo sọ nípa àwọn hip hop.

0: start. 32 FM, 94.9.
1: Bẹ́ẹ̀ mọ̀ mi ṣe bẹ́ẹ̀ ń gbóhùn lẹ́nu mi èmi ni Bàṣírù Ṣọlá olóyè Ajere

0: kini ta fe gbe se lori eto aditu lale yi gbogbo awon ta se ninu osu kefa yen osu June e ja pe eto ta le yi e ja pe ni revision e mo pe bo mo ba lo le eko na bo ba ko won titi won pe idan o ti fe bere o e wa se revision e ja pe eto ta se lale yi e ja pe ni revision awon ta se ninu osu kefa yen osu to koja osu June awon ko ta so ninu osu kefa bi eranko merin abi marun la lori ofe lati so e ja se akojopo gbogbo e lori eto papa fa awon ti won o lanfani lati gbo nigba ta so losu to koja nje olufemi omilani iyanda omo george oko mu mi adufe oniyan ko ton leri baba michel mi anike onisanyan amuseye baba victoria mi adunni onileke segi Baba Chloe mi ayinke onisibi ide Lojo kesan osu kefa aso nipa ejo kan iyen ejo paramole bi eto bo se lo lojo na ohun ni yi
1: eja so nipa ejo kan ki se pe ejo yi lo buru ju ni gbogbo agbaye tabi ni gbogbo le Africa o ki se pe oloro e lo poju tabi lo leju o kan je wipe ohun ni ejo ti ku opolopo eyan ti o towo e waju nile Africa alaye yan oye yin dada ko tumo si pe ohun ni ororun e lo leju nigba mi laye gba awon baba wa awon baba yan ma ni nkan gan ti ba ni nkan mo so wi pe awon ti omo okunrin to fi je okunrin to pe ton ba so bayi pe ni to so yen o ya ma so lo to ni ton o si ma so lo looto orisirisi nkan be o ko wo awon baba ṣùgbọ́n tẹ bá fẹ́ mọ ẹni tí ó dáńtọ́ dáadáa irú wọn ò kàn déédé lu agbára tó wà lọ́wọ́ wọn ìbá ṣe wípé wọ́n ti sun ọkàn ògiri tán ṣùgbọ́n àwọn míì tí wọn ò fi gbogbo ara níláàkàyè dáadáa nǹkan kékeré báyìí tó rántí mọ̀ wípé agbára ìkúkú wà wọ́n ti sáré lò nǹkan kékeré báyìí wọ́n ti sáré lò bẹ́ẹ̀ yẹn gan ni ọ̀rọ̀ ejò tí mò ń sọ yìí torí wípé òun ló ń ṣe kúpa ìyànjú nílẹ̀ áfíríkà kò túmọ̀ sí wípé ejò yìí ló ní oró jù àwọn ejò míì wà tó lóró jù lọ ṣùgbọ́n òun ló ń ṣe kúpa ìyànjú fúdì mẹ́ta kan ejò wo ni mò ń sọ nípa ẹ̀ ejò kan tí yorùbá ń pè ní paramọ́lẹ̀ àwọn olóyìnbó wọn máa ń pè ní puff adder paramọ́lẹ̀ irú ejò wo ni yorùbá ń pè ní paramọ́lẹ̀ táwọn olóyìnbó tí wọ́n ń pè ní puff adder ejò kan tí orórun ẹ tó le gan ni o lóró púpọ̀ ní o olóró púpọ̀ ní o ilẹ̀ áfíríkà sì ni ejò yìí ló wà gẹ́gẹ́ mo ṣe sọ ejò yìí ni ejò tí ikú àwọn èèyàn tó ń tọwọ́ ẹ̀ wá jù lọ ní gbogbo ilẹ̀ áfíríkà fún ìdí mẹ́ta àkọ́kọ́ torí wípé wọ́n jẹ́ ejò tó gbajúmọ̀ ṣaṣa ibi lẹ máa dé nílẹ̀ áfíríkà tẹ́ ẹ̀ nírí ejò yìí paramọ́lẹ̀ ìdí kejì ni wípé apá ibi tí èrò bá pọ̀ sí apá ibi táwọn èèyàn bá ń gbé dáadáa ní ejò yìí ló máa ń gbé ló máa ń fẹ́ràn láti wà ìdí kẹta ni wípé wọ́n ní agidi inú burúkú ògùn òṣì wà lọ́wọ́ wọn wọ́n máa ń bínú gan-an fún ìdí mẹ́tẹ̀ẹ̀ta yìí ló fi jẹ́ wípé àwọn ejò yìí ní ejò tí wọ́n ń ṣe púpà yàn jùlọ nílẹ̀ áfíríkà bàbá ní káwọn gígùn ejò yìí paramọ́lẹ̀ tó lóyìnbó ń pè ní puff adder ó máa ń gùn tó ìwọ̀n 39 inches títóbi wọn ó máa ń tóbi kílò mẹ́fà sí mẹ́jọ ṣá àwọn akọ paramọ́lẹ̀ wọ́n máa ń tóbi ju àwọn abo wọn lọ àwọn akọ wọn máa ń tóbi ju abo lọ ejò paramọ́lẹ̀ irú àwọ̀ wo ló wà lára àwọn ejò yìí àwọ̀ bíi dúdú mọ́ àwọ̀ lẹ̀ẹ́lẹ̀ tó fi jẹ́ wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà tán bá wà lórí ilẹ̀ àwọ̀ wọn máa ń paramọ́ ilẹ̀ débi wípé èèyàn lè má tètè mọ̀ wípé wọ́n wà ńbẹ̀ àwọ̀ wọn á ti bá ilẹ̀ mú pàápàá agbègbè ibi tí wọ́n ń gbé agbègbè ibi tí wọ́n wà awọ won ma nba iru yepe to wa lagbegbe be mu to fi je wi pe ta ba wa lori ile lopolopo gba eyan le ma ri won ori ejo ti won pe ni paramole bi triangle ni ori won wa to bi gan ragaji bi aburo mi kan sugo wa wa gekere tori ohun ti e olohun ori e to bi olohun fun a ma wa pe ni la la la la jaye ori ere sile jaye ori la la la la awon ijo yi paramole la la la la ohun ni won ori won ma n tobi ori won ma n tobi gan ile Africa sini awon ijo yi ni won po si dada o fe ma si orile ede kan nile Africa te ni ri paramole town lo ibo pe ni puff adder koda awon bi to je ori apata ejo paramole tun ma wa lori apata lawon oke gelemo gelemo o ma feran lati wa lawon ibi to gagan ti apata si po nbe ki se jo kan to yara pupo awon ruru ni yo ma lo die die yo ma lo die die sugbon o ma n tori wipe are ma n ba eru pe le mu o je ejo kan to ma n sa pamo soporopo eyan ni mo koda titi won fi fe te mo le ntan bayi o soro gan lati ri ejo yi to ba wa lori igi tori to ba ti wa lori igi na to ba ti pe lori igi to ti n gbe be ti pe awo e a ma dogbon fe ba ti awo ri igi na mu o wa yara gan lati buyan je hepa ejo paramole o yara gan ki gbo ki gba ni awon ejo kan ti e wa to je pe kan to bu ni je won a ro dada pe so nilo ki bu je sa so di mi lowo sa so di mi lona sa so ti e mo pe mo wa nbi so mo pe mo wa nbi gidi sese un ye n file ko ma ba ti e lo awon ejo kan wa be o sugbon paramole n ti e alagbara ma mi ro ni ori ile lawon ejo yi ma n saba wa o sugbon lekookan e tun le ri won lori igi won mo igi pon gan won tun mo owo e ninu omi e ri wipe ibi gbogbo lo gba alagbara won omo ole laye ogba awon kan na e ri won lori ile awon kan na e ba won lori igi awon kan na e tun ri won ninu omi tori wipe won mo owo e dada won mo owo e teyan ba danu bi ejo yi teyan ba danu bi oni bi won se ma dun won ma kun won ma hu iyen ni wipe e ti to were o inu ti bi won niyan e ti da inu bi won won bere si ni kun kikun ki se kikun te ni gbo o kikun to je wipe bon se kun le ma gbo awon ti won ma se ni teyan ba danu bi won wọ́n wá dúró ti kanra ti kanra tán bá wà nírú àsìkò báyìí wọ́n lè buni jẹ́ tó jẹ́ wípé lásìkò téyìn òrò wọ́n lè buni jẹ́ pa lẹ́ẹ̀kan báyìí wọ́n á tún padà sórí bí wọ́n ṣe ti ṣe ọrùn wọn tẹ́lẹ̀ tí wọ́n ń dún wọ́n á tún padà sórí ẹ̀ eléyìí tán kọ́kọ́ fún yàn ó lè jẹ́ test microphone wọ́n á ti wò pé jẹ́ kọ́kọ́ fún ní test microphone pícha wọ́n á tún padà sí position won pada won tun bere se ni kun ton ba wa ri wipe eleyi o se tan to fe fi mi le igba yen gangan lo ma wa wa toro toro pelu full dose pelu full dose ton ba si buni je bayi amuwa ni o tori wipe toro toro ni won ma fi buni je tibinu tibinu o ma je ki oro won ko wo inu awon ibe to se kolofin lara ayan to se pataki pupo láti lè tètè wọ bẹ lọ bó ṣe èèyàn bó ṣe ẹranko ni wọn fi ìbínú báyìí bù jẹ tí wọn ò bá tètè rí ìtọjú ọlọrun níjẹ àṣekò nígbà burú àwọn ò kì í ṣe ejò tó máa ń bùyàn jẹ tàbí bó ẹranko jẹ tó máa wá bù jẹ tó máa deyín mọ pamọ bẹ wa bu je shy wa pada sori si position won wa tun bere si ni kun pada kan ba ri po tun ni lo bi bu je keji wa tun bu je be bo se eyan bo se eranko kila awon ejo yi ma nje ejo paramole to lo yibo npe ni puff adder kini won ma nje won ma nje awon eku awon eku won ma nje awon eranko kekeke ti o tobi ju won ma nje eye awon alangbe anugbo ti o ti tobi ju won tun ma npa awon ejo mi je obirin ti abo eyi to ba ti setan ati ni ibalopo abo ejo eyi to ba ti setan fun ibalopo awon orudun kan a bere si ni jade latare abo to ba fe ni ajosepo awon orudun kan a ma jade lati ara abo yi awon orudun yi ni ako lo ma bere si ni gbo la fi mo wi pe eleyi ti setan lati ni ajosepo nigba mi o sese ki awon ako bi marun si mefa ki won yoju lati ba abo kan so lajosepo bo ba fi sele be won a wa bere si ni meke won ma ja ni o won a bara won ja gan eyi to ba wa jawe olubori laarin awon ijo yi lo ma soko abo tawon yi ipo iloyun won o ma n to bi osu merin si osu marun awon abo won si ma n bimo to po gan o be ba ri ibi ti abo paramole puff adder ti won ti n bimo be ba ri eleyi to ti tobi gan tori bo ba se tobi to nigba mi ni omo ti won ma n bi lo se ma n po to te ba ri abo paramole to tobi gan o le bimo to ogoji imi le bi to bi ogota beeni tori won ma n bimo gan a ka nipa ejo paramole kan ti won lo wa ninu ogba keran si kan lodun to ti pe ni orilede Kenya won lo bi to omo 156 won si ni ejo paramole to ti ibimo to poju to be ni ibimo ekan ri paramole won ma wa bi to won ma nlo to bi odun meedogun 15 years si ogun odun 20 years awon ejo ye ki se wipe won ma nye yin won wa ninu awon ejo to je wipe won ma bimo won loye ni
0: nigba to de ojo ketalelogun osu kefa june 23 a so nipa eranko kan ti won pe ni agilentin
1: se ba n gbo ti won pe eranko kan nitori bi are se yi won ma ni kini kan abara yiyi won je wipe awon eleyi te n wo yi o le ma dabi eleyi ti a ma ri gan lapa odo wa nbi orisirisi won naa lo wa kaakiri nile afrika sugbon eranko le afrika ni wa lorilede Nigeria na dada wan kini kan abara yiyi agilentin abara yiyi eroko yi lawon loyinbo ni won pe ni savannah monitor ero eroko wo ni yo ba npe ni agilentin abara yiyi be ba ti je eran agilentin e mo wi pe awo e ma yi gan looto emi ti je ri dada eya alangba nla kan ni awon eranko yi sugbon e ma fi won we oni o oni ma n tobi ju won lo dada agilentin lele ile afrika ni àwọn ẹranko yìí ni wọ́n wà ẹranko ilẹ̀ áfíríkà ni wọ́n pàápàá ìwọ̀ oòrùn ilẹ̀ áfíríkà bíi torílẹ̀-èdè nàìjíríà ghana ìwọ̀ oòrùn ilẹ̀ áfíríkà tamosi west africa
0: ati arin gbogun ile Africa ta mo si Central Africa lawon ranko yi ni won po si ju nile Africa agilintin ori ile lawon ranko yi ni won ma nwa won o ki nseran ori igi ori ile ni won ma nwa won ki nseran ori igi awon awon ri won ti won awon ma ngungi awon awon ri won ma ngungi sugbon awon agilinti yi o ki ngungi ti won ori ile ni won ma nsaba wa o wa nu awon eya alangba nu gbo to gbajumo ju nile Africa awon ranko yi ni gigun won le gun to bi iwon ese bata 5 si iwon ese bata 6 te ba rile to ti tobi gan sugbon bi ti wu ki won ri won ki se ranko kan to yara pupo won ki se ranko kan to yara pupo ni se ni won ra ma n

sobolo oju meji waju bi awon oni na se ma nri ba awon alangba se nri be ba sha ti ra alangba ri ba alangba se nri na la won na ri won kan to bi ni won ki se egbe alangba ile o e ma fi we adari pon o e ma fi we kekele nje o sugbon alangba nu gbo ni won awon eroko yi oju momo ni won ma nsaba je oju momo ni won ma nwa ni won ma je kaakiri bo ba je owo ale won ma nwa bi lori susi seri iru won o mu bi abe be ni awon ikan na won yi na won le fi da seri afun yan iru won yi bo ba fi iru won na yan be la won awon ri won na iru won o mu gan iru won ni won ma nsaba fi gbara won kale be ran kokan ba nduku ko mo won won ma fi ilu iru won dabi blala ni oni bi won se nfi nse passion ti won fi na yan tabi fi na eran ko to ba nduku ko mo won mo ti ri video ri ta won aja kan fe pa agilinti to je wi pe to fun kan nu won je to fun ni blala to fi ru e fun ni blala to ko bo bayi se la ja na ke bi gba ti ejo buje awon yoku igbe afewe inu oko afe nkan be iru won ati awon ikan na won sugbon iru won gangan ni won ma nsaba loju to fi je pe won lewu awon eroko yi oju momo ni won ma nje kaakiri inu gbo won ki si se eranko ti won ma nbara won je kaakiri won ki je kaakiri kaluku o ma nda wa ni ologun daduro ohun la won roko yi won o loronu won o loronu sugbon iru won ni won ma nsaba fija ologun daduro ni won awon ti won si nje ko koja bi kokoro won ma nje igbin awon eku kekeke won ma nje awon eku kekeke ti o tobi ju ati be be lo ni awon roko yi ni won ma nje awon eranko ti won pe ni agilinti yi won je eranko kan ti won ma nfi ahon won won fi ngbo orun e ri wipe won ma yo ahon lebelebe yo ahon lebelebe yo ahon lebelebe bi ejo won ma yo ahon lebelebe bi ejo ahon ti won yo lebelebe yi nise ni won fi ngbo orun lati mo apa ibi ti eran wa tabi lati mo apa ibi ti ije to wa fun won won ife mu won gboorun ahon won ti won yo lebelebe sita yi ohun ni o ma ran won lowo lati gboorun papa ti won ba wa lagbegbe ibi ti ejo wa ahon yi ni won fi ma mo awon eranko yi won ki se eranko ija to be ju be lo debi wipe won a ma le eranko nla kiri lati pa o ṣùgbọ́n bí wọn ò ṣe mọ igi pọ́n tó wọ́n mọ ilẹ̀ ẹgbẹ́ púpọ̀ púpọ̀ they are excellent diggers kéèyàn ó gbẹ́ ilẹ̀ ọlọ́run fi rọ̀ wọ́n lọ́rùn wọ́n mọ ilẹ̀ ẹgbẹ́ dáadáa ṣùgbọ́n wọn ò mọ igi pọ́n kẹ̀sì máa wá wò ó àwọn ẹranko yìí wọ́n máa ń sá pamọ́ sínú àwọn ihò tí wọ́n máa ń gbẹ́ yìí ẹranko kan ba n le won ẹranko kan le won fun pipa je won ma n jagun ati tete sa wonu iho won kesi ma wo leyin ibalopo abo agilinti o ma ye yin ni o abo agilinti ni se ni won ma ye yin eyin ti won si ma ye o ma n to bi 20 se adota 20 to 50x ohun ni wọn ma n ye ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n bá wá yẹ yin wọ́n ma ń sàbá lórí ẹ̀ fún bí oṣù mẹ́fà sí oṣù mẹ́sàn gan gbà míì kó tó di wípé ẹyin náà kó tó di wípé àwọn ọmọ bẹ̀rẹ̀ sí ní jáde nínú ẹ̀ ní kété táwọn ọmọ yìí bá sì ti jáde nínú ẹyin yìí ni wọ́n ti gbòmìnira ní kété tí wọ́n bá ti jáde ni wọ́n ti gbòmìnira.
won ki se eranko ta won ti ya won ma wa mu won je kaakiri tabi ki won jo ma wa rin kaakiri ki ya ma lo nwaju ko ma ma wa yan bo leyin eranko agilinti savanna monitors la won loyinbo ni won pe bawo eranko yi ba wa ninu ewu awon na ma n fi orisirisi awon iwa kan gbara won kale yato si wipe ki won ko sinu ho eyi ti mo ti so lekan akoko ni iru won won ma n fi ha bo ba fi luyan bi gba ton sayan lada ni iru won mu bi blala ni won ma n ge yan je na o bo ba si wa nu ewu won tun ma n won ma n hu igbati ejo ba binu to wa n se bayi te ma ma gbo teju npun to npun bi oro awon na ma n se be ole me iwo oja ni won o te won lorun ki won o sa ti won ba ri eranko kan to ndu koko mo won o te won lorun ki won o sa ju ki won o ja lo won le gbe to bi odun mewa si odun medogun ninu igbo 10 to 15 years sugbon awon ti won sin awon ma npe ju be lo tori won ma toju won awon ni mo pe ni odele obeba ofe lo ngbaye eranko yi ni mo mu wa sori eto loni eranko ti won pe ni agilintin agilintin abarayiji tawon loyinbo ti won pe ni savanna monitor nigba to wa de ogbon ojo osu kefa june 30 aso nipa okete awon loyinbo ni won ma npe eranko yi ni african giant pouched rats african giant pouched rats oni okete african giant pouched rats iru eranko ni won npe be bawo lo se ri ki la won igbagbo awon baba wa yoruba nipa e kini wadi awon ni science so nipa e eje ati e koko sapejuwe e okete awon meji nwaju ese meji leyin atowo atese mejeji lo fi ma rin o wa ni iru to gun gan enu e na gun die bo ba fe yin e tabe ba la enu e eyin palaba meji kan nle kokori ni waju enu e eran okete eran ko le africa ni opolopo awon orilede ni le africa le ti ri be ba ri lawon bomi ti ke se le africa oni lati je wipe latodo wa nbi ni won ti mu lo sohun lára àwọn ẹ̀yà eku tó tóbi jùlọ nílẹ̀ áfíríkà ni bàbá wa pè léku ẹ má fi wé àwọn eku ajẹlójú onílé tí wọ́n máa ń jẹ àwọn tẹ́ ẹ kó sínú kíṣìnì o ẹranko inú igbó ni òkété kódà bẹ́ẹ̀ bá ní igbó lẹ́yìn kù lélé yín tàbí igbó níbi tí ò jìnà sílé yín wọ́n lè gbẹ́hò sí ẹ̀yìn kùlélé yín kí wọ́n gbẹ́hò síbẹ̀ bíbí bá ń pa wọ́n wọ̀nú gbó wọ́n bá ti jẹun tí wọ́n fẹ́ jẹ wọ́n padà sínú ihò wọn bẹ̀ kódà wọn a máa wọnú ilé téèyàn ń gbé bẹ́ẹ̀ bá rí eléyìí tó ti tóbi ó lè gùn tó ìwọ̀n ẹsẹ̀ bàtà méjì tàbí ìwọ̀n ẹsẹ̀ bàtà méjì àtààbọ̀ ní gígùn títóbi wọn kẹ̀ o le to bi kilo kan abo tabi kilo meji mo ba gbe sori won lati wo bo se tobi to inu igbo papa awon igbo ti ki se igbo kijikiji tabi ninu oko o le joko enkulele o le joko etido ni won saba ma n gbe okete wa je eranko kan to je wipe ale ni won ma n jade
lojumo mo won yi saba jade alle ni okete ni won ma jade ni gbogbo aro ni gbogbo osan won ma nwa ninu iho won inu ho ni won ma nwa ni gbogbo aro atosan won ki jade inu ho on to le mu ke ri okete lojumo mo oun ni lasiko ti ewu ba de ba ninu ho oye ju kan lo sare wonu ho e ni o tabe awon kan ni won ti ri pe iho okete ni ike ton wa nfe ma de iho e o le sajade ninu ho lojumo mo awon odite le firi ninu ho ni yi ate le firi lojumo mo ni yi ṣugbọn alẹ gan ni won ma njade igbagbo awon yoruba wa wa ni wi pe eyan ba ri okete lojumo mo afi ke eyan o pa bebi beko o se se ko won ba mi kan sele siyan a si de awon apa be yen awon okete ohun mi to ye ka tumo nipa won ni wipe won ni imu to gboorun gan won ni imu to gboorun daada won ma n gboorun gan bi o imu won se gboorun to oju won gan oriran to be báwọn òkété ṣe wá wà yìí wọ́n máa ń fi bọ́ bá lọ sínú igbó tọ́kùrò nù hò tí wọ́n jáde láti wá jíjẹ mímu bóyá lóru ni bóyá lálẹ́ ni tán bá jẹ tí wọ́n yó tán tí wọ́n jẹ tí wọ́n yó tán nínú igbó àwọn míì lè lọ́mọ tí wọ́n ń tọ́ tọ́mọ wà nù hò àwọn míì ó ṣe ṣe kí ọmọ wọn má sí nù hò ṣùgbọ́n kó jáwọn nìkan ṣo ni wọ́n jọ ń gbé tán bá ti jẹun tán nù igbó kó tó di wípé wọ́n padà sínú hò nídàájí wọ́n á wá di oúnjẹ lọ́pọ̀ yanturu sí ẹ̀kẹ́ wọn bẹ́ ẹ bá ti rí ibi tí òkété tó ti di oúnjẹ sí ẹ̀kẹ́ ẹ̀rọ ọlọ́run ó báyìí wọ́n di oúnjẹ sí ẹ̀kẹ́ wọ́n kó padà lọ sínú ho wọn wọ́n dà á sílẹ̀ eléyìí ni wọ́n máa fún àwọn ọmọ wọn jẹ tàbí táwọn náà ó máa jẹ títí alẹ́ ọjọ́ kejì kan tó tún jáde nígbà míì wọ́n lè di oúnjẹ sẹ́ẹ̀kẹ́ kan lọ pọ̀lẹ̀ nínú ho wọn kí wọ́n tún padà kí wọ́n tún lọ dì míì wá kí wọ́n tún pọ̀lẹ̀ kí wọ́n tún padà tọ́ bá rí wípé oúnjẹ pọ̀ lápá ibi tí mo lọ lónìí o wọ́n máa lọ wọ́n máa bọ̀ wọ́n máa lọ wọ́n máa bọ̀ wọ́n di oúnjẹ sẹ́ẹ̀kẹ́ tó jẹ́ bẹ́ẹ̀ bá rí báyìí gbogbo ẹ̀kẹ́ wọn ni ó wà rí ṣìgìdì kinní kan máa ń ṣe wá ń gbà wà kékeré wá ní ṣegede gbogbo ẹ̀kẹ́ wọn á wá rí ṣegede báyìí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ẹ wá tún máa gbọ́ kí sì ni wọ́n máa ń sábà jẹ ẹranko tó máa ń jẹ èso tó tún máa ń jẹ àwọn ẹran kéékèèké ni òkété ṣùgbọ́n àwọn ohun tí wọ́n máa ń sábà jẹ bíi àwọn ohun tí ó wà nísàlẹ̀ ilẹ̀ tí wọ́n á wú tí wọ́n á jẹ wọ́n jẹ àgbàdo náà o wọ́n bá rí wọ́n jẹ èso wọ́n máa ń jẹ àwọn kòkòrò wọ́n máa ń jẹ ìgbín wọ́n máa ń jẹ ẹyin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eyín wọn tí mo ní ó wà níwájú palaba méjì tẹ máa rí lẹ́nu wọn bẹ́ẹ̀ bá ṣí ẹnu wọn eyín tó lágbára púpọ̀ ni títí ọjọ́ ayé wọn ló sì máa ń gùn ló máa ń hù sí wọn ní bí wọ́n ṣe máa ń gé wọ́n máa fi igi wọ́n bá ń jẹ igi wọ́n máa fi gé torí bí bẹ́ẹ̀ kọ́ ó máa gùn tayọ ẹnu wọn àwọn náà wà ní eyín ọ̀gàn bíi tàwọn irin tàbí bíi tẹlẹ́dẹ̀ gàn wọ́n sì tún mọ gípọ́n bí wọ́n ṣe mọ gípọ́n wọ́n mọ̀ ọwọ́ ẹ̀ náà bí wọ́n ṣe mọ̀ ọwọ́ ẹ̀ wọ́n tún lè sáré o béwu bá dé bá wọn nínú hò ìṣọwọ́ tí wọ́n fi máa ń sáré kì í ṣe kékeré kódà kó má jẹ́nu hò náà kó jẹ́ pé wọ́n wà ní orí ilẹ̀ léwu kan dé bóyá wọn dẹ tàbí èèyàn kan ló ṣàfẹ́ pa tàbí runkú kan wọ́n máa ń sá runkú eré mo ti sọ wípé ìrú wọn máa ń gùn pẹ bá sì wo ìrú wọn ó lè má sí irun ńbẹ kì í sábà sí irun nínú ìrú wọn bí irun bó ṣe máa ń wà lára wọn ẹranko kan tí ó máa ń dá wà ológun dá dúró dòdò ń dá wà bá ológun dòdò ń dá wà ní òkété wọn kì í jẹ papọ̀
yàtọ̀ síbẹ̀ bá rí ìyá àtàwọn ọmọ ẹ̀ kì í sì ṣe pé yóò máa rìn yóò máa wá kó àwọn ọmọ lọ sẹ́yìn bí pẹ́pẹ́yẹ o inú hò làwọn ọmọ ẹ̀ ó wà o pẹ̀lú ẹ̀ bọ́ bá sì ti bàlágà láàrin ọ̀sẹ̀ díẹ̀ á dà wọ́n lẹ̀ lẹ́yìn àṣepọ̀ ọmọ kan síbi márùn-ún ni òkété máa ń bí afọ́jú ni wọ́n sì máa ń bí àwọn ọmọ wọn àwọn ẹranko tó máa ń dà wọ́n láàmú fún pípajẹ kò kọjá ejò àwọn ẹyẹ àwọn ológbònúgbó àwọn kẹ́kẹ́ àti àwa èèyàn náà pàápàá àwọn tí wọ́n máa ń dọdẹ etí méjèèjì tó ní ó máa ń dúró gbogbo ìgbà ní òkè orí ẹ̀ báyìí ni etí náà wà ó wá ṣe é ṣe kẹ́ẹ̀rí òkè tí ń gbà míì tó máa dúró pẹ̀lú ẹsẹ̀ tí ó kàwọ́ sókè ó ṣe é ṣe kódà àwọn míì nínú wọn lẹ́yìn tí wọ́n bá di oúnjẹ sẹ́ẹ̀kẹ́ wọ́n tún lè fi ọwọ́ kó díẹ̀ ìyẹn oúnjẹ lásìkò yìí wọ́n á máa wá fi ẹsẹ̀ wọn rìn bí èèyàn àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀yìnmọ̀yìn àwọn ọdẹ ó ṣògún ikú ẹran ó ṣògún ikú ẹran ó ṣògún yè ẹran á kó èèyàn á bọ̀ àwọn bàbá wa ọdẹ wọ́n gbàgbọ́ wípé bí òkété bá wà nírú ipò tá a wí tó káwọ́ méjèèjì sókè tó ń fẹsẹ̀ rìn àwọn ọdẹ kì í yìnbọn fún bẹ́ẹ̀ àfi kí wọ́n farabalẹ̀ kí wọ́n jẹ́ kó dáwọ́ tẹlẹ̀ kó tó di wípé wọ́n lè yìnbọn fún ara àwọn òwúlò ẹranko yìí àwọn onímọ̀ sáyẹ́ǹsì wọ́n ti kọ́ àwọn ẹranko yìí débi wípé wọ́n lè ṣe àwárí bọ́ǹbù tàbí àwọn ohun abúgbàmù táwọn amọ̀ òkun ṣìkà tí wọ́n tọ́jú síbì kan bóyá wọ́n rí mọ́lẹ̀ ni tó jẹ́ pé béèyàn bá ti fi lè kọjá lórí ẹ̀ tàbí mọ́tò tẹ̀ mọ́lẹ̀ ni ó bá búgbàmù làwọn onítọ̀hún ó bá kú bóyá àwọn adẹ́yẹmọ́ni ni wọ́n rí bọ́ǹbù síbì kan ìwúlò àwọn ẹranko yìí ni wípé wọ́n jẹ́ ẹranko kan tó jáfáfá tí wọ́n sì ṣe é kọ́ àwọn onísáyẹ́ǹsì ti kọ́ wọn débi wípé àwọn tí wọ́n bá kọ́ nínú wọn wọ́n máa ń ṣe àwárí bọ́ǹbù táwọn amòkùn ṣìkà tí wọ́n rì mọ́lẹ̀ bákan náà wọ́n tún ti kọ́ àwọn ẹranko yìí débi wípé béèyàn bá ní ikọ́ tuberculosis tí wọ́n fẹ́ mọ̀ bóyá onítọ̀hún ní kẹlẹ̀bẹ́ onítọ̀hún báwọn ẹranko yìí bí wọ́n bá gbòòrùn ẹ̀ ìyẹn kì í ṣe gbogbo wọn o àwọn tí wọ́n bá ti kọ́ ni o ó ní tí wọ́n ti fún wọn o tí wọ́n á ti láwọn abẹ́rẹ́ tí wọ́n á ti fún wọn tó jẹ́ pé wọ́n á lè fi mọ̀ bóyá irú kọ́ bẹ́ẹ̀ ó wà lára onítọ̀hún gbogbo àwọn nǹkan dáadáa táwọn olóyìnbó tí wọ́n ṣàwárí nípa àwọn ẹranko yìí nìyí kódà àwọn míì máa ń sìn wọ́n bẹ́ẹ̀ kẹ̀ lọ́dọ̀ tiwa ń bí ẹranko burúkú la mọ̀ òkété sí ẹranko ayé la mọ̀ wọ́n sí ẹranko tó ń gbàbọ̀dì la mọ̀ wọ́n sí ẹranko téèyàn ò gbọ́dọ̀ jírí téèyàn ò gbọ́dọ̀ rí lójúmọmọ́ la mọ̀ wọ́n sí ìdí tá a fi kí ń rí wọn lójúmọmọ́ ni wípé alẹ́ ni wọ́n máa ń jáde inú ihò ni wọ́n wà lójúmọmọ́ béèyàn bá wá rí lójúmọmọ́ nǹkan kan lè kúrò nínú ihò ẹ̀ ni èmi ò sọ wípé ohun táwọn bàbá wa ń sọ nípa òkété kì í ṣòótọ́ o ṣùgbọ́n a ti sọ àwọn ẹranko yìí lórúkọ tí ò dáa jù pẹ̀lú oríṣiríṣi ohun tí mo sọ pé àwọn onímọ̀ sáyẹ́ǹsì tí wọ́n ti kọ́ àwọn ẹranko yìí láti ṣe tó sì wúlò wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àwọn èèyàn làwọn ẹranko yìí ti dóòlà nípa ṣíṣàwárí àwọn bọ́ǹbù táwọn amòkùn ṣìkà kan tí wọ́n rì mọ́lẹ̀ tàbí àwọn ohun abúgbàmù tó lè ṣe ìpalára fáwọn èèyàn ṣùgbọ́n lápá ọ̀dọ̀ wa ń bí a sábà ní nǹkan tó dáa láti sọ nípa òkété ju wípé bó bá rí lójúmọmọ àfi kó lọ ṣe tutu o tàbí tó bá ti rí lójúmọmọ òkú lórí o tó fi di wípé ọ̀pọ̀lọpọ̀ gan wọ́n ti kà á sí ẹran táwọn ò ti ẹ̀ gbọ́dọ̀ jẹ ara àwọn táwọn bàbá wa tún máa ń jẹ́ ká mọ̀ ni wípé bó bá wọnú ihò òkété tí wọ́n fi ń rò wípé abàmì ẹranko ni o wọ́n ní bẹ́ẹ̀ bá gbẹ ihò ẹ̀ ó ṣeé ṣe kẹ́ ẹ bá magí ó ṣeé ṣe kẹ́ ẹ bá ata kẹ́ ẹ bá àlùbọ́sà nínú ihò ẹ̀ ó ṣeé ṣe kẹ́ ẹ bá iyọ̀ ńbẹ̀ ó ṣeé ṣe kẹ́ ẹ bá pọ́ọ̀tù tí wọ́n fi ń dáná ńbẹ̀ gbogbo eléyìí ò sọ ẹranko yìí dàbà mi torí bẹ́ẹ̀ ẹranko yìí bá wọnú kíṣìn ní pàápàá bí inú ilé yín bá fìdí ti gbó bí òkété bá wọ kíṣìn ní gbogbo ohun tó bá bá ń bẹ̀ ló máa kú tó bá ti rí wípé ohun tó ṣe é jẹ á di gbogbo ẹ̀ sẹ́ẹ̀kẹ́ á lọ pọ̀ sínú ihò ẹ̀ bẹ́ẹ̀ bá wá gbẹ́ ihò ẹ̀ tẹ́ bá gbá láìlọ́nù magí ńbẹ̀ tàbí rí àlùbọ́sà ńbẹ̀ kò sọ ẹranko yìí di abàmì o gẹ́gẹ́ bí ìwádìí àwọn olóyìnbó ṣe sọ èyí tí ìwádìí àwọn olóyìnbó ò wá gbà òun ni pọ́ọ̀tù torí
lati keke na ti je ka mo pe be ba gbe okete e le ba port nbe port ma to bi gan ba olokete se fe gbe sugbon gbogbo e ka kon sara sarun baba wa yoruba fun isirisi akiyesi ti won se nipa awon eranko o kan je wi pe opolopo awon akiyesi won yi ni ko se ko si idaniloju wi pe be lo se ri ko si idaniloju wi pe be lo se ri abi ngba te wu ba de eranko kan nu ho se ko ni sajade loju ona ati daabubo emi e be ba si wo eho kete won ma gbe won bi afin oba ni wọn yọ yàrá kan sápá bí wọn yọ yàrá kan sápá bí yàrá àwọn ọmọ ọtọ yàrá balejo bá wá kí wọn ọtọ kíṣínì ọtọ ilé ìdáná wọn ṣáà máa gbẹ ohun ojú gbujùgbu wọn wá yọ ihò kan báà náà bá kọ́lé tá a bá fi lẹ̀kùn sẹ́nu ọ̀nà á tún fi lẹ̀kùn sẹ́yìn kùlé àwọn náà máa ń dọ́gbọ́n bẹ́ẹ̀ wọn á gbẹ ihò míì sẹ́yìn ojú ìbátu ni wọ́n ń pé ibẹ̀ ni wọ́n máa ń ságbà jáde tán bá rí wípé ewu fẹ́ wọlé bá àwọn lẹ́nu ọ̀nà wọn gba ojú ìbátu wọn gba bẹ jáde òkété kì í ṣẹranko burúkú o ẹjẹ akóla kúò lẹkọọ ẹkọ ò kọlà ewé ló kọlà sẹkọ lára òkété kì í ṣẹranko ayé kì í ṣẹranko abàmì kì í ṣẹranko burúkú àwa la sọ ẹranko yìí la sọ lórúkọ.

0: ìkànnì adẹ́rìn pòṣónú.
1: Ẹni ọwọ́ sí àwọn bàbá wa, ẹ sọ fún Ọlọ́run, Olúwa gbogbo kùdìẹ kùdìẹ ẹnu ayé bàbá wa, Olúwa sọ di pẹ̀tẹ́lẹ̀, Olúwa bí bàbá wo, Olúwa wo bàbá palọ̀.
2: Bẹ́ẹ̀ òun Olúwa bí, bàbá òun Olúwa bí.
3: Dádì ẹ̀yin ni sa,
2: èmi.
3: Bẹ́ẹ̀ ni sa,
2: ìlú àdúrà wèrè olùgbà.
3: Dádì bẹ́ẹ̀ mi ṣe dárí ni.
2: Ẹ̀mí wèrè Olúwa náà tó ń dẹ tó ń dára tó ń bẹ.
1: Dádì mo lè lù ní.
0: 32 FM 95.9 ọjọ́ gbogbo kìkẹ̀rín.
4: Ode, oh mama de oh, Hakim o mama sat ti de sori to ewon ojo.

0: ẹni
1: iná lábọdé abaráwú tó jù padà ní ọkà yọ lánà òkè kéèké yíré yìí alẹ́dùkẹ́rọ̀ bí àdá àpọ̀jù èdè tí gómà galigali ọ̀pàpà àmọ̀ tí pàmàlẹ́yà bí òkè bó dé wọ́n ní ọmọ pọ́n lórúkọ sápèwọ epo ọmọ dùn lórúkọ sápèwọ ọyọ àfi ò ní wọjà kí tẹlutọmọ mọ̀mọ́ torí pé tẹlutọmọ ní pé jọ wò líìlí ìbọn ọlọ́run èdùmọ̀rè ìbá pẹ́tẹ́lẹ́ ọwọ́ ìbá pẹ̀tẹ́lẹ́ ẹsẹ̀ ìbàlàwò gbòmìnígbòdì ìbàlùkọ́ sọ̀rọ̀ lójú ọ̀la àlùgbọ́lọ́lọ́ ráyè mo kí yí o ibikíbi tẹ́ ti bí lásìkò mo kí pé ẹ̀kọ́ àbùjúbà mi orí ìtútẹ́ ti dúró líle ìtútẹ́ ti retí tipẹ́tipẹ́ yóò wà ní àbí òní wá ó ti pa wá báyìí yí o lórúkọ aláṣẹ àtìgbìmọ̀ gbèsè rédíò 32fm 94.9 tagu wá sí òkè téńté mọ́kànlá lẹ́gbẹ̀ẹ́ premier nílùú ìbàdàn ó kàn tẹ́mi gẹ́gẹ́ ní akeem hamzat èmi lọ́mọ olóòjé mọ́kò méjì ọmọ pọnú jẹ́gẹ́dẹ́ etí iye mẹ́tú ẹ̀làmọ́kò tíṣẹ́ òbúròdé yẹ̀gà láyé fún àbàdà.

0: jẹ́rí bí o lè bá dàbí kan ẹni tí mo lọ lè yí ẹ ní mọ̀bọ̀ yá tòótọ́ lọ́jà olè o ẹ wà ayọkùn mọ̀ ẹ yọ kóńdó àdúpàtì ẹ fẹ́ nà pa kó tó di pé àdìyẹ nìta wọn lè tọ́ka wọn sì mú ni àbẹ ti dàpà sí lára ẹ ti ba orúkọ ẹ ti dé pẹ ẹgbẹ lólè ẹ wá pè nílé lórí. Arákùnrin ta fẹ́ sọ̀rọ̀ rẹ̀ lálẹ́ tí ẹgbẹ̀wò tiẹ̀ náà Philip Ogunnaike ló kọ rẹ̀ jẹ́ Philip Ogunnaike. Ó ní nítorí wípé wọ́n mú ẹ̀wù fún ẹ̀sùn olè àwọn òbí wá wà bẹ́ẹ̀ tó jọ pé kékeré wọ́n wá disgrace wọ́n fẹ́ náà pa. Obi tó wá ní bọ́ sóògùn náà lọ́wọ́ ó wá dáná o. Òun lẹ̀wọ̀n rí o àmọ́ nítorí tó ń dẹ́wọ̀n yìí ọ̀tọ̀ ni. Àmẹ́hùn eléyìí tó wá tara bọ̀ yìí obi tó wá bọ́ sóògùn lọ́wọ́. Òun ọ̀kan tí ó dà. Àdìyẹ ìdí nígbà tí ọwọ́ pálábá rẹ̀ wá sí igi tó ti ọmọ bí ẹlẹ́rìí pé kí ni wọ́n kìjọba ó sì fún yín oníkìjọba lọ pa àwọn dàdú ni. Ó rò pé oníkà lọ pa àwọn dàdú ni. Àásìlẹ̀ kò fún Philip Ogunnaike ní ìsìnkú gbọ́rọ̀ lẹ́nu rẹ̀. Ọlọ́wà fún Philip Ogunnaike yìí ní ẹ̀bùn gan o. Tó bá ń sọ̀rọ̀ báyìí obìnrin ẹ̀rọ obìnrin ni ìgbà mí tó bá ń kọ orin. Yọ ọkùnrin lẹ́gbọ̀n. Ẹni ká jókòó dáadáa ká gbọ́ ta lẹ́yìn ká gbọ́ ká fi kọ́gbọ́n pé tẹ́ ẹ bá ti gbọ́ ẹ bá mọ̀ ṣáájú mọ́ ẹ bá sì ṣáájú ni ẹ bá mọ̀ ẹtì ẹ kọ̀fáàmù rẹ̀ pé tòótọ́ lára ẹni yìí dá ọ̀rọ̀ yìí kárí ẹ tó dìde tòótọ́ ni o ọwá lé bí àwọn rí bẹ̀ tó jáde. Arábìnrin kan bẹ̀ tẹ́gbẹ̀ ní Abigail ọkọ̀ waste ẹ̀mí ẹ Abigail dànù kìí sọ̀rọ̀ nìkan o ẹ̀yẹ́ ẹ̀rọ lẹ́nu rẹ̀ basilẹ́gùfù kọ̀ wọlé
1: kan tọ̀rọ̀. Mo mo wa lọ si saki pada saki ti mo lọ pada ibẹ ni mo ta fóònù Abigail si ibẹ ni mo lọ fi swap fóònù ti mo lọ fi gba fóònù si wọn a lọ bẹ pé kéyìn tiẹ lọ ta fóònù ilé pé wo ó tiẹ ti sú mi jàre kí n lọ ta fóònù ilé kí n lọ ra lọ máa gbígba ayé mi bẹ mo pe ọjọ tí mo pinnu pé mi ò ṣubú wa yẹn mọ ọjọ yẹn gangan gangan náà ni ọmú mi ni mo ṣe lọ ṣe mú mi wábi.
2: A gbọ́ pé gbogbo ibi tó ń gbé ọ̀tọ̀ orúkọ tó dá fún wa nísìnyí oúnjẹ kọ́ ló máa ń jẹ́ mẹ́.
1: Orúkọ tí mo dá fún yín nísìnyí pé mò ń jẹ orúkọ yẹn gangan lórúkọ mi tọmọ mi sí àmọ Ogunnaike Philip àmọ orúkọ tí máa ń sọ fún ọ níbi tí mò ń jẹ yẹn ìmí inú orúkọ yẹn middle name mi ni tó jẹ́ pọ́ sọ mí náà bọ̀ middle name mi nìyẹn ìyẹn tẹ́ni tí mo sọ yẹn middle name mi ni tẹ́ni yẹn àmọ òyìn nìkan tí mo sọ fún àwọn tí mo sọ fún ní maisisi yẹn mo kàn parọ́ fún wọn ni nítorí àwọn gangan fúnra wọn mo mọ wọn èmi mọ mọ́mì yẹn tẹ́lẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ rántí mọ́mì yẹn mo ti bọ́ ṣe wá bí yẹn gbogbo ìgbà tí mo lọ gangan ọkàn mi ò rántí lọ sọ́dọ̀ wọn ìgbà tí mo ṣe débẹ̀ lénìí mo rójú ẹnìkan tí mo ti rí tó wá sí eléwé wọn yìí rí nígbà tí mo kọ́kọ́ ní kéèsì ọmọ wọn kan náà wà ní prison báibáì òun ló jẹ́ kí n mọ̀ pé mo mọ mọ́mì yẹn bọ̀ ǹgbà jẹ́ pé àkìn fi bẹ́ẹ̀rì wọn dáadáa tó bá wá fisit ẹ̀ bọ̀ ǹgbà tá a débẹ̀ nísìnyí tí mo ríyàn kan nínú àwọn tí mo rí bẹ̀ ló jẹ́ kí n mọ̀ pé mo mọ̀ wọn.
2: Ti maisis yẹn a gbọ́ wípé níṣe ni wọ́n ṣe ẹ́ lóore ń bẹ̀ ṣé lóòótọ́ ni.
1: Òótọ́ ni o wọn parọ́ o òótọ́ ni wọn parọ́ o olóore lọ́jẹ́ o kọ́ lọ má jẹ́ ká ṣe kà fún olóore wa o.
2: Kí ló
1: fa sábà di kí ló rí lọ́bẹ̀ tó fi wa ro wọ́. Mo rẹ́ lè fún ti maisis yẹn mo tiẹ̀ kábàámọ̀ torí ọmọ tí mo pa maisis yẹn ọmọ yẹn ọmọ tí mo láìkì gan ni bọ̀ fúrẹ̀ ló wá bá mi mí gùn mọ́ nǹkan tó ṣẹlẹ̀ fúrẹ̀ báyìí ló dídí wà bá mi ní inú oko mo kọ̀ rí ṣàdédé ló kọ̀ yọ mo kàn ń pẹ́ à kí ló wá ṣe inú oko torí mi kì í pẹ́ kí n tó lọ sí ilé tí n bá ti lọ tí wọ́n máa ń sọ fún pé mo ti máa ń pẹ́ pé mo máa ṣe wàhálà wọ́n máa wá yẹ iṣẹ́ tí mo ṣe wọ inú oko ọ ní pé mo máa roko mo dẹ̀ ti gbogbo gbà yẹn náà mo ti pinnu lọ́kàn mi pé gbogbo gbà yẹn náà gbogbo gbà tí mo ti ṣe ti Abigail tí mo ti ṣe Mary tó bá yẹ pé bẹ́ẹ̀ yẹn bọ̀ nǹkan tí mò ń rò táìmù yẹn mi ìmọ̀ ọkọ tó dé mo dẹ̀ ti ń ṣiṣẹ́ lọ jẹ́jẹ́jẹ́ o bọ̀ mo tún wò pé mo ṣì sùn mọ́ tòsí ibi tí mo sá kúrò tí mo dẹ̀ ń bá wọn ṣiṣẹ́ oko máa ń bá wọn oko ń bẹ̀ bọ̀ ọmọ yẹn ọ̀rọ̀ àárín ọmọ tọmọ yẹn kò yé mi mo fẹ́ lè sọ pé bóyá torí ìwà olè oju koko eni to ba je pe o ti ranju mo nkan ti ko nse ti eto ti ngba tele to je pe ko wa le ni ipamora e tori omo yen ti ki ba se po gbe kini machine pos yen jade ko si nkan to kan pe je ko ni fun nkan lowo mi le gba fun lowo omo e mi le gba lowo e bo oju koko ro pe boya ma ri owo gba lowo e ohun lo se mi o ti mo de mo pa omo yen ibi ti mo wa yen kin to bo sita kuro be kin to escape ko be yen ti ba po mo yen o ma mu mi ko si bi mo ye fe se ni to ge ona be yen kin to bo sita ko be sha o ma mu mi ni oju koko na lo se mi o omo yen ko ti e kin kon so mo to ye kin ka bo egbe buruku na ni eyan ba ti wa
2: ti o pa ni si asiro yi a ri pe nu gbonu o pa mo yen si ba lo mo yen se dinu gbo gbo
1: emi o mo ina na tu eyin be yen to ge mi o kin lo si side be bo dajuma ti mo so yi ohun senior mi to ge cortis ni mo le so pe cortis ni mi mo de le ni cortis ko le mi to ge oko bi ko so pe ke yo bi upcoming artist eni to se eni to se eni to nko rin to ba je pe ohun kon kon rin nile ko ti the studio ko ise orin jade emi ni si o sese se emi se ku ni o de fagidi se mi ni jeje yan je mi kede mo gora ma nlo ebun to olon fun mi
2: ebun olon fun e
1: ah ori si si nkan ni mo ma se awon lo fe pa kada awon da o a de jo ma ku po ni ma mo mo ri ko mo e wa mo le se won obirin
2: o le se
1: iwon obirin
2: o mo ri ko
1: mo mo ri ko
2: e ko ni ka gbo ka mo boya do to ni egun o gbo ni wa

gbogbo àwọn òkú tó ti jí tó ti pa. That is the reason táwọn èèyàn wa gbọ́dọ̀ máa jẹ́ káwọn ọmọ wọn particularly àwọn obìnrin wọ́n má pé àwọn criminals pọ̀ òbíkíbi tán bá ń lọ nǹkan tán bá ń ṣe kán máa jẹ́ káwọn òbí wọn máa mọ̀ káwọn àwọn ìletò wà ní mọ́ṣáláṣí ní ṣọ́ọ̀ṣì

0: ọgá ọlọ́pàá ọsọ tiẹ̀ wọ́n kó gbogbo àwọn dágìrì àti ògùn láìkè lọ sí àgọ́ ọlọ́pàá eléwé rẹ lábẹ́kúta nígbà tí ẹni bẹ̀rẹ̀ rojọ́ tẹ́sílẹ̀ tí wọ́n ṣètò sítẹ́tímẹ́ǹtì lọ́tùlọ́sì pẹ̀lú àwọn ìwádìí gidi gangan pé tí lóòótọ́ ni ògùn láìkè ó ń pitú tẹ́ ọlọ́pàá yìí ẹ gbọ́rọ̀ rẹ̀ ó gán ti rò pé ìtọ́ka òjò kí tẹ́lá nù ni orin tọkọ tẹ́lẹ̀tì tó ní tẹ́lẹ̀tì yẹ mo fẹ́ kó tún kọ orin lẹ́ẹ̀kan sí orin tọkọ kẹ́kọ̀ọ́ ní talent.
1: Ẹ̀wọ̀n òjọ́lé orin mi máa jẹ́ nèrò ẹ̀wọ̀n òjọ́lé ẹ̀dá mi máa jẹ́ ẹ̀dá sọ ẹ̀wọ̀n.
0: Orin talent ẹgbẹ́ orin tọkọ.

láti ọgọ ọlọpàá ní sẹtọ ọlọpàá ní eléwé ran iwọ ní kọtù ọgbẹ ọdọlẹ ẹjọ adájọ bẹrẹ pé ọjẹbi ó ní tẹ ẹ bá lọ ọjẹbi òun jẹbi dájọ lọwọ ọjẹbi ọwọ ọjẹbi náà nu àmọ ẹ bá wà jọ pẹ ẹ dájọ kú fún àwọn kẹ lọ pàwọ dànù ni adájọ ní ọmọ ìbò tó jẹbi nu. Oya e kokon lo ba ni be de wa si ogbe won ni abekuta ebe ni ko lo be de wa di si won ti je idajo awara bi yo bi si idajo won la bi so pe pra de ba de guru re wuro di agbadun won si tun lo wu le ogbe won tan lo toju e de fun lo de awon bi re e wo e ni de ni e won a go be sabo gregi la wa lori eto e won ojole pelu Hakeem Hamzat. Ayara le oya o edasi bayi edasi edasi edasi bayi o edasi o

0: orúkọ yàtọ̀ bẹ̀ ti sọ̀rọ̀ orúkọ yìí.
1: Adéyẹmí Adéyókè láti Tájú.
0: Ọyọ ìdásí tó.
1: Ọlọ́run ọmọ ìjà ní wàhálà.
0: Àmì àmì.
1: Nẹ́tíwọ́ọ̀kì
0: yẹ ti bọ́dọ̀ bọ́dọ̀ bọ́dọ̀ bọ́dọ̀. A ma se nkan lálẹ́ yìí. Ha! Oh God. Hello. Ah. Da. Uru.

kò ṣe fi wé kókó kóróko ìfọ labalábá sí yàtọ̀ sí tẹ́yẹ àwòdì bẹ́ẹ̀ yẹ bá wá jura wọn lọ ẹ̀jẹ̀ akansara solongo 32 FM 94.9 Laughter House orí òkè tètè premier mọ́kọ́lá ìbàdàn.

ẹyin olólùfẹ́ mi ó yẹ jẹ́ ká jẹ́ ẹyin ti tolóore ń tẹ́ ẹyin ti yùnkín-yùnkín ìjọ yín rà come on èmi àti padà láyé rà láyé rà láyé àdé sí lájogorí ètò lálẹ́ òní mo kàn wò ó pé kí n ṣe lọ́wọ́ entertainment kí n fi ta ten ní wọlé lálẹ́ òní ọlọ́run ó lọ fà ẹyin màá mi ẹyin bàá mi ẹyin alálùbáríkà ẹyin tẹ́ ẹ̀ gbúrò mi ní jẹjọ tẹ́ ẹ̀ ń pè mí ṣé wọn pé for that 2 hours calls dẹ̀ ń wọlé pé tolórí tẹ́ kí ló ṣẹlẹ̀ ẹ ṣe gan ni ìfẹ́ tẹ́ni sí wa kò ní bàjẹ́ ìfẹ́ tẹ́ni sí tolórí tí kò ní bàjẹ́ mi mọ̀ pé nífẹ̀ẹ́ mi báyìí thank you so much èmi lẹ máa rí ẹ̀yin náà dẹ̀ ni màmá dé bá lórúkọ jésù nǹkan ò ní ṣẹ̀ mí ẹ wo bẹ́ẹ̀ ṣe ń fàdúrà ràn mí lọ́wọ́ àdúrà yín náà ní kó mi nínú gbogbo nínú ewu gbogbo àdúrà yín náà ní tí yín ṣà ní wípé ẹ mọ̀ ṣàdúrà fún tolóore ń tẹ́ ní gbogbo ìgbà ẹ mọ̀ ṣàdúrà fún fámìlì mi ẹ mọ̀ ṣàdúrà fún ilé mi ẹ ṣàdúrà fún ọkọ mi ẹ ṣàdúrà fún àwọn ọmọ mi ẹ ṣàdúrà fún èmi náà torí tọ́de ò bá dùn bí ìgbẹ́ ní lórí o ó ti yé yín a ní gbọ́lá burú síra wa lórúkọ jésù lálá láòlà wọ̀lá kó wá tá ìlàbílẹ̀ àlelẹ̀ zin ẹ̀ka alẹ́lẹ̀ kan èmi àti yín ni lálẹ́ òní ẹ bá ń wí fálára ẹ tún bá ń wí fàjèrò ẹ wí fọwọ́rọ̀ gún àga wípé a ti dé lálẹ́ tòní o bá a ṣe máa ń ṣe ní gbogbo ìgbà lọ́sọ̀ọ̀sẹ̀ yùnkín-yùnkín that sexual program tẹ́ ẹ ti máa ń kẹ́kọ̀ọ́ for matured souls for matured couples yes this is a sexual show for matured couples àwọn matured couples tó máa fi ojú òye tó máa fi wò wọ́n á fi etí òye gbọ́ wọ́n wá fi ọpọlọ.

0: àwọn tó wà ń diaspora tó ṣe pé nítorí pé wọn rí nǹkan wọn rí kíní ṣe ìkanra burúkú ni wọn máa ń wà wo obìnrin tó wà ń diaspora tó bá gbọ́ ko ẹ mú tó wọn sọ pé kò wúlò fún ẹ tó bá gbọ́ ko ẹ wọlé kò sí nǹkan tó fẹ́ ṣe kò sí bó ṣe fẹ́ gbà tó bá lò tó bá use ẹ tán á dump ẹ fún ẹ o lè ní kan deport ẹ wá sí nigeria fún ẹ ó ti achieve nǹkan tó bá fẹ́ achieve you are a Nigerian man o ma ni ba se ma ntoju yawo e ma je ka se bi eni wi pe a mo yi obirin awon oyinbo gan cherish wa seriously hello e kale o hello sao hello hello sir hush
1: adisa ki mai diga etemi un kori
0: hello Oh my God. Hello? Eh, mong boy.
2: Tell any. Oh, that guy's also say judge right.
0: Okay. Eh.
2: Eh, man free.
0: Benny.
2: Martin Muya peace. Another for moving go.
0: Okay.
2: Contact it around at all.
0: Okay. Hello? Hello?